ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì dati two fm lóṣù páàràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni.

0: gbogbo eyin omo Olorun e so pe ogo ogo ogo ogo fun Messiah Olorun wa wa gbe oga o wa won mo e bi won se dobale ti won ba buruburu ni waju re aki opo ose iwo ni ologun ajobo ipa ninu ipa ati ase ninu ase iwo ni ijile ife eni to nfo won agbara ada ogo pada fun ole kan na Olorun gba ope wa Jesu Oluwa wa gbogbo eyin omo Olorun so le so tele mi pe Jesu o ma se mo dupe mo siwe ranti mi eyin wo le gbagbo pe yo siwe ranti yin e wa dide mami e dide daddy oni ni 16 e ja jo ki hallelujah nla mefa a si si ogo mefa 1606 2026. Somebody stand up and shout 6 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mefa oya ogo ogo ogo ogo ogo ogo fun Messiah eyin ayan fe e je kin fi gbogbo enu so bayi wipe emi oluwa ni kin so fa awon meji la kan don't write yourself off enikan ni kin le wi yen mo ro re pin in to buju to le sele si eda laye onike do ro re pin so gbogbo eyin te n wase gbogbo eyin te n bi Olorun fun omo gbogbo eyin te n gba Olorun gbo fun alaja gbogbo iwo to fe travel gbogbo eyin ti n deny visa gbogbo eyin to je pe won so fun o pe pada wa gbogbo eyin to je pe on gbo Olorun gbo fun oko gbogbo eyin te n gbo Olorun gbo fun ayagidi enikan ni sara n te fe ko wa lana ni are ni please don't write yourself off mo ro re pin ninu we Jeremiah 29 verse 11 o ni emi Olorun mo ero ti mo ni si o that is God that you are serving o mo ero to ni fun o o le mo wo pe o npe odu eniyan ni ti mo pe ile anu Olorun ki su ile anu ki su lodo Olorun gbogbo enu ma ya le pe won ni kin jise fun yin bi mo se prepare a message pe kini ti mo fe mu jade ninu awon kan 16 emi Oluwa ni fi yen le so fun awon eyan pe ki won mo rora won pin o gbogbo eyin tenant te n gbo mi nu leyi mo rora e pin o Olorun ni mo mo ero ti mo ni si o ero alafia lati fun o ni igbeyin to da and every good vision always speak at the end gbogbo iran gbogbo eto ti Olorun ba ni fun aye eyan eyin ni mo ti dan o so mo pare keyin o to de mo pare ko to di pogode mo gbe nkan je ko to di pe testimony e jade mo ti dole mo lo join ajigun jali mo join cultist ona o si tun la mo join asewo o pada bimo o pada loko mo join mo lo gbe nkan je mo lo jeje kuje mo lo toro omo lowo edi ti o le fun olomo ko mo ba bi omo loku e wo mi nkan kokon ti ani so na lawe niyan God has a plan for you Olorun ni eto fun aye re he has a purpose for you only kin so fe yin te n gbo mi po ni eto kan fun o Olorun ni kin kuku so fun yin lai se pe ma wu le duode pe woli kan bo ajise fun o wa ga iwo gan kuku mo po mo lala re eyan nla lo da enikan mi omo law school ati kin to wa ni enikan mi omo rise ati kin to wa ni oju te woli te ndo yi oju te mi ti ri to o loje mo pe ko si eni to Olorun gbagbe ko si eni to Olorun leto fun ko si eni to Olorun seto fun nkan akoko to ni so laaro ile yen o sa ni so fun won pe mo ro re pin don't write yourself off oga won le yin ko nbi ise that ki wa ni it is your yi oju oriwe ri won fi deru be to loro ni your God is a God of miracle Olorun to si Olorun iyanu ni e so tele mi eni my God you are God of miracle Olorun iyanu ni o be aye mi wo lojiji be ise mi wo lojiji Olorun iyanu dide and je n to fi kun gbogbo eyin to je ku re ni to gbogbo eyin to je ku re ni bi o boyo mo odo lo nse bo se ngbo mi woli ti ndo yi o ni yojo ti mo fi so mo odo alamola ni gate nbe yen oba jidara oba ti mo pa kadara ada o ni yo odun ti mo fi gun okada ki so odun kan ki se meji o ni yo odun ti mo fi nta meme ati su Olorun yo pada se bemi na mo si tun pada adun yi o lu fe o ni ki so fun o laaro pe o tun ku ke pin and nigba to ba dabi eni ko na le igba yen ni baba mi fe fun ti bata ba ti dun pon la pon la bàtà tí wọ́n lè wọ́n ti mú yà jáde bàtà yẹn ó yà kan yìí nínú ìwé Job chapter 8 ní verse 7 ó ní though your beginning was small your latter end shall be greatly increased ó ní bó ti wulẹ̀ kí ìbẹ̀rẹ̀ rẹ ó kéré tó òpin rẹ yóò ga gidi gan gbogbo àwọn nǹkan tí mo ń sọ mọ kíyèsí ìjọ lè gbé ẹsẹ̀ mẹ́ta síwájú kàn rìn lọ wájú kó tó rìn padà sẹ́yìn ọba jídára ọlọ́run tí mo ń tún kádàrá ṣe ọlọ́run àtúntò ipá nínú ipá àti ìgbéga nínú ìgbéga gbogbo ẹni tí mo ń fọwọ́ kàn yìí gbogbo ẹni tí wàásù mi ń kàn lára yìí mi ì mọ pòtọ́ wà láàárọ̀ ìbọ́yá ń sunkún lọ́wọ́ ni jọ gẹ́gẹ́ bó ṣe rán mi sí bẹ̀rẹ̀ àtúnṣe bẹ̀rẹ̀ ìgbéga bẹ̀rẹ̀ ìyípadà ńlá nínú ayé mọ̀mọ́ yìí in the name of Jesus Christ ẹ wo tí brọ́dà ẹ padà sọ o mo ní number one don't write yourself off ẹni tó bá ti parẹ́ ń lọ tán fún bàbá kú ìṣe ọ̀tàn wọ́n ní bí ìyá ọ̀bá kú ya mọ̀mọ́ tí ń ṣàìsàn kì í ṣàìsàn ni ó pa ọ́ so tètè dárayá ẹ kó lè bá a jẹran tó tẹ̀ rìn ọlọ́run bá ń gbọ́ ẹ wo tí brọ́dà ìrora sọ inú mi sì rọra dùn bọ́lọ́run sì bá ń wáṣẹ́ jáde fún.
1: ẹ káàárọ̀ o bàbá mi adẹ́kúnlẹ̀ fáfá mo ní testimony rẹ̀ rí mi rí o mo ti parí skul láti 2017 kò ṣiṣẹ́.
0: ṣe ẹ gbọ́ nǹkan olóje ń sọ fún ọ ibi tí wọ́n bá rò pé tí ẹ lè dé tẹlòmíì le jù bẹ́ẹ̀ lọ mọ́ ti ìwo rẹ̀ pin 2017 yẹn tá a bá kà sí 2026 ọdún mẹ́sàn-án nìyẹn tá a bá ka ọdún yẹn mọ́ ní ti ń lo pọ̀ ọdún mẹ́wàá kéèyàn mọ́ wáṣẹ́ káàkiri odidi géńdé ọlọ́run kéèyàn parí skul ó ṣeéṣe kọjá pé o ti márì bọ́dún mẹ́wàá tàbọ́dún mẹ́ẹ̀ẹ́dógún that is not your end ó ṣeéṣe bóyá bó o ṣe ń gbọ́ mi o lè mẹ́ẹ̀ bímọ o lè mẹ́ẹ̀ lọ́kọ o lè mẹ́ẹ̀ get admission rẹ fọkàn ẹ balẹ̀ wò lè ti ń dún ìyẹn ọdún mẹ́jọ mo fi wá admission ṣe ń sọ nǹkan fún ọ delayed is not denied ẹnìkan ní kí lè bó yẹn pé o tètè rí ṣe tàbí wọ́n fi dùn ọ kò túmọ̀ sí pé ò ní padà rí ṣe ẹ wo ohun tí bàbá yìí sọ nísìnyí olóje mú number one lónìí ọjọ́ Tuesday pé don't write yourself off mọ́ ti ìró rẹ̀ pin òpin èso òkè ìyèyí kọ́ ló pin ẹ ẹ jẹ́ bàbá yìí ọmọ sọ̀rọ̀ lọ engineer.
1: kò sí kankan rọ́gẹ̀dẹ̀ ká bọ́lọ́n bá mi ṣe mo join pé ní iléyà tó lọ ní june mo lọ ilé ọdún tèmi lọ́sùn state ni ọ̀rẹ́ mi kan bá gbé mi yà so mo ṣàfẹ́ mi tọ̀ pé kí n ṣàdélé ọdún yẹn náà mo ṣáà lọ mo kàn yípo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan láti gbà yẹn ọ̀rẹ́ mi ẹgbẹ́ mi wá ìbọn mi a gbé mi wá bí ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà yẹn láti gbà yẹn mo ti ń wá.
0: nice àti ìgbà yẹn làwọn náà ti join church tí wọ́n ti ń wá báyẹn olùfẹ́ o ti wá lẹ́ẹ̀kan olóòní wá o ti gbọ́ wàásù lẹ́ẹ̀kan olóòní gbọ́ mọ́ kì í ṣiṣẹ́ báyẹn

0: ọhún lani ọjọ sunday ni mo ní káwọn èèyàn mọ wa mantu ìyẹn ni pé handkerchief white ẹtẹ kan lẹ ada kan borí ẹmi olúwa ní ikọ mi jẹ kí wọn mọ di ọgẹdẹ mo fẹ ran ìtura sí wọn because a bẹrẹ oṣù keje bóṣù ìbátan nìsín àti ìlò mẹfà tán nìyẹn nínú méjìlá so ọwọ́ a sọ fún mi ó ní prepare wọn lẹ so ìṣe wòlíì hanhan láàfin parí oṣù ìsìn méjì náà láṣe ní ọ̀la ìkan ní aago mẹjọ àbọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ọ̀sán ẹnìkan ní ṣe ní wẹ́mà náà láti ìwé ròdù yẹn ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn mo tètè rí ìnváìtì ẹlẹ̀ kó tó dọ̀ làbáyì ẹ̀yin ọmọ ọlọ́run ẹnìkan ní wòlíì ṣáyé ọkùnrin wa dáa ni ẹ jẹ́ àjọgbọ̀ kí náà wá padà ṣẹlẹ̀ sí engineer ẹ jẹ́ bàbá ẹ bá yín ókè.
1: So mo jọ ẹ pé yín kò ju bí 6 months lọ lọlọrun bá mi ṣe o gba lẹta pẹmẹ lẹta federal polytechnic cover as a lecturer ìpè yín pé mi o ẹ jẹ́ pé mo ṣe transport ká bẹ́ẹ̀ ṣe ní amúkànmọ́kàn mo tún ṣe ẹlẹ́dẹ̀ mọ́.
0: Nice ṣe ẹ ti gbọ́ nǹkan ìyẹn ni ó lead mi lọ sí point number two bọ̀ kí n tó mú point number two ẹ̀wẹ̀ tó jáde university. Lẹ́yìn ìgbà tó jáde yunifásitì wọn ò ríṣẹ́ kankan wọ́n bẹ̀rẹ̀ sí rìn káàkiri ìgbà tí wọ́n gbọ́ wàásù mi tí mo ní ẹmú kan mọ́kan ẹ̀ṣà ní gbogbo píríọ̀dù tó fi ń dúró lé yìí tí ò sọ́kọ lọ kọ́sẹ̀ kan máa fi jó táìmù ní gbogbo táìmù tó gẹ̀ẹ́nì àdúgbò. Admission yìí ìgbà tí mi ò tí gẹ̀ẹ́nì admission fún ọdún mẹ́jọ mo ti lọ Bible school mẹ́rin inú ẹ̀ sí márùn-ún. Ìgbà tí mi ò tí gain admission mo ti bẹ̀rẹ̀ sí sin ẹlẹ́dẹ̀ wòlíì tí ń dóyìn mo ti bẹ̀rẹ̀ sí dá oko mọ́ mo ti ní oríṣiríṣi businesses ní táìmù tí mo fi ń dúró waiting time is not a wasting time so mo ń kìlọ̀ fún yín kí gbogbo nǹkan kọ́ làdúà mọ́ lọ lẹ̀bẹ̀bẹ́ sórí òkè kankan mọ́ ìrànjú bẹ̀ kọ́ mọ́ gbàdúà no fi nǹkan kan mọ́ ẹ wo bí bàbá ìṣe ń ṣe in wa church ẹ̀ẹ̀mejì ti tó lọ́sẹ̀ sáfíìsì tá a bá ṣe ń wẹ̀sdẹ̀ ìyókù tó di sànńdẹ̀ ìwé tá a ṣe lọ́la nísìn òun yàtọ̀ mo mọ̀ sọ nǹkan kan mọ̀ sì tí kúrò ní sáfíìsì wẹ̀sdẹ̀ mọ̀ kúrò nínú ìpàdé àdúà títí tádùà yóò fi fún ọ ní placement ẹnìkan ní kò yé mi tádùà yóò fi bọ̀ ọ wáṣẹ́ tádùà bá bọ̀ ọ wáṣẹ́ tán ní ìsìn mọ̀kànmọ̀ pé sànńdẹ̀ ní mọ̀ rí ọ tàbí nírọ̀lẹ́ àwọn kan lọ bí iṣẹ́ nísìn wọ́n wà join service ti rọ̀lẹ́ because tó bá sàdúà ló fún ọ ní ìyanu àdúà ló fi maintain rẹ o tó bá sóògùn ló fún ọ ní ìyanu oògùn náà lọ́ mọ̀ ṣe lọ oògùn síre lẹ́yìn ọdún márùn-ún yóò lana ni àdúà lè pẹ́ kó tó gbé ẹ̀dá sókè tó bá gbé ọ sókè tán yóò permanent ẹ ni gbogbo èèyàn yẹ tiẹ̀ sáré dìde ẹ̀kẹ́ bàbá ọjọ́ orí mi ń lọ gbé mi dìde lẹ́yanu mi wá tó sáré síwájú ẹ sáré síwájú bàbá ọjọ́ orí mi ń lọ pé ìyanu mi jáde kankan lórúkọ jésù ọjọ́ wẹ̀sdẹ̀ ó lè díẹ̀ níjọ nínú service torí pé a mọ̀ soríṣiríṣi nǹkan ní ìgbáradì ilẹ̀ fún sunday tọ́jẹ́ sunday tọ́ tẹ̀ mantu ẹyọkan ẹnìkan ní sẹ́ẹ̀fù mi mantu ni rọ ìwọ lọ́lọ́ wa èyí tí mo ti fún yín náà ni mo ti fún yín òun kálukú ọlọ mú mantu white méjì ń bẹ lọ yín a ní mantu ẹnìkan ní kí ní jẹ́ mantu handkerchief white tàbí kọ́ lọ́ọ́ rà á lẹ̀ ní ìsìn a tẹ̀ kan lẹ̀ a dà kan borí ọmọ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí n bá ti ń sùrẹ́ fún ọ pé bàbá oṣù mẹ́fà lọ́dún ikú jára ó dẹ̀ mí ìyẹn di sunday bọ̀tọ̀ ọ̀la yìí ìsìn ìtúsílẹ̀ hanhan àti ìwòsàn healing and deliverance service ni o níbi tọ́jẹ́ wípé màá ti gbọ́ wọlé àwọn èèyàn màá ti gbàdúà àwọn tí wọn wá jesus ti lánà ọmọ bá a ṣe ṣe so gbogbo ibi tẹ bá ti ń bọ mi láì ní dènà pẹnu ẹ múra o kí ló wá ṣẹlẹ̀ sí bàbá yìí ó gbaṣẹ́ engineer ẹ jẹ́ parí ẹ̀ kí mú nǹkan mi.
1: bọ́lá ti bá mi ṣe mo yẹn bá ń sọ̀rọ̀ yìí mo ti gba lẹ́tà láti january ẹ̀jẹ̀ bá mi bẹ́ẹ̀rí mi o ẹ̀rí mi pọ̀ o mo ṣe lẹ́gbọ̀n tó jẹ́ sẹ́nitọ́ tó fẹ́ 900 revenue náà fẹ́ fún mi ìjẹ́ntọ́ yá yọlámilekan láti 2019 mi ẹ̀rí gba o mo jọ ìpè yín kókó oṣù mẹ́fà mo gbàṣẹ lecturer federal polytechnic cover ìpè yín pé mi o ẹ bá mi kí má máa o ìpè yín pé mi o àwọn èèyàn tí mo ti kó wá mo jẹ́ muslim tó mo ti jọ ìpè yín o àwọn èèyàn mo ti kó wá yé kéré o ìpè yín pé mi bàbá mi ẹ̀jẹ̀ bá mi gbé o.
0: Nice mo ti ń bá yín gbé o wọ́n ní bí mo ṣe jẹ́ muslim tó àwọn tí mo ti kó wá òní lọ́hùn ebi ìwọ ló ń jẹ́ àṣẹ́sìn èmi sì ti sọ ẹ̀sìn báyìí lẹ́sìn mọ́ fìyàn sí ìwọ lọ gbọ́n ẹni tí ọba sì ti gbọ́n láwẹ̀ ń gbò won ni boda to je senator so wa muse jade bo mo mo senator kan mo mo president kan mo mo alase laye ati lorun kan oba ti mo taye ni ro bi agogo oba ti ki je ke bi o payan o lo mo mo tese boro emi lo ninu gogo n to so to lohun wa si waju mi o ni lo ko mo lo waju woli dolomo ni dolomo ni olohun olomo omo ye wa woli kaaki ye je won mo gbe omo ra lo ko biyan se nfenu eni gbadua oni ni won igba ti ajogun ba wa lewe ko yato si ranse bo ti eje ko oluwa won oluwa ni ye je ki won mo gbe omo ra e ma bo waju woli woli ni oso gbun ti kini kan olohun fe yen nti o je ki jesu o gbe oro woli gegege ninu new testament o fe ka wa go di woli ara wa you are the prophet of yourself ka ko pe bayi ni o se se bayi ni o se se nijo loto ja lomo lenu omu nijo loto mo sare tele eniyan kaaki eyin o si le se nkan kan fun o jesu lo ni se iyanu so gbogbo eyin te ngbo mi mo ro re pin o don't write yourself off that's number 1 mi o many ti mo ba so la re oluwa ti so fun mi o ni awon 108 kan o gbo mo wa ye won kini benu san 108 verse 12 o ni fun wa ni iranlowo ninu iponju nitori asan ni iranlowo eniyan eni kan woli se eni wa sori facebook e mu isana ati anointing o ipade mi nkan meji la fi yen se loni isana yin ati anointing o lori facebook ni ago mefa abo odekunle epaphras won mo ta danwo ni anu ogun logun eyan lo si wa nbe eni kan mo ti e fe roju yin pade mi lori facebook ni 6:30 6:30 to 7:30 o ti to la ro kutukutu ni isin to ba ti di 6:30 e je menu ko be kini nkan keji number 2 start something small bere nkan ni won ba ninu we sakaraya chapter 4 verse 10 oni ta ni o wa gan ojo ibere kenkele who we despise the days of small beginning emba despise to ba gan ibere to lo le bere nkan kan o ni ri ojo nla wo to ti tin do yi 40 naira pere mi bere falu humble beginning enikan ni kini bere ni bi kekele bere bi ibi ti o ti to nkan start very very small oh engineer e je npe omo birin omo kenkele yi
2: oruko mi ni adepoju abimbola juliana lati akobo emi ni mo give testimony lojo te pa awon eyan randomly ti mo jade pe mo ma train awon eyan fun training ni akobo
0: yes
2: so one of ikolara one problem ti mo ni is inconsistency and procrastination mo ma won kan si mo le se awon kan to po si mo le se to ye ko mo to fi le juba ilobo mo ma procrastinate
0: e duro bayan si stay ni wahala tawon ni awon ma sun kan so la ni awon esi se nkan lo titi on logun eyo kan tawon ni ki wa sa won nikan won ni ogun yen aimoye awon ti an ni nawo re soke bayi ma rojo ntie agbara ti mo fi nkan so la ofa kan ni o en ti nbe legbe ni oran si loruko jesu ko fo jade la re sit down eje ma gbo
2: so oni awon short clip dem ma post si ori facebook so awon short clip dem ma post sori facebook yen ti mo ba ti feel down mo ma glossy facebook to mo ma wo post yen e soro nipa inconsistency and they so pe only program baba oyedepo pe won inability to kini kan is a cause
0: instability ni anybody the barrier to stable instability is a cause on the journey of destiny ara won gan ta ma so ni te ba ti ren ti o stable o ti gbepe loju ona yan mo o se le loni o se ton lola o ni rubeni you are unstable as water you will not excel anybody te ba ti ri laye ti o ba stable lori ntin se oni ton le ga yes
2: so mo se wan wo program yen lo so mo de tin procrastinate pe mo fe upgrade di color awon se ti mo nse tori bi 8 ni skill ti mo nse so
0: e kan bi 8
2: then
0: e ba nka
2: nails lash pedicure manicure semi permanent lashes waxing piercing so
0: awon te
2: se yes sir
0: sure
2: so ikonna so mo fe je pe ti enikan ba wa si badan ton ba ni pa awon fe se nkan ni badan to je won nkan si mo se pe mo fe ko je pe mi no ma recommend pe odo mi no ma wa so bi mo se wa gbon program yen lo mi de fi omo mi sile ri o wa la reason ti pe mi kin mi le travel so eko den mo ti fe lo se program yen mo se lo drop omo mi so do mo mi niyan so mo se drive ara mi lo si eko ni e first night mo de ma drive lo se eko ni
0: e wa moto lo fura yin
2: eh so mo se lo se eko ni mo lo 3 days nibe so mo learn a lot gan so owo ti mo sha invest ninu training atawon ko ti mo ra is close to $1 million iba ti mo tun de na that procrastination and inconsistency no ko si o si ndi pelu mi na mi ti get so mo tun wa lo wa un clip yen again e tun soro ni pa so bi mo ko se mu fun mi ni oju de ma nti mi so bi mo ko se mu fun mi ni e mo ko se se video ni e pe eyin arabadan pe eyin te ba fe se semi permanent brow yin pe e ma bo yi pe ma ba yin share at 50% discount pe mi
0: you know boss only live we boy se video o se ni o ma janaku ki ya la
2: so bi mo se video yen ni video yen sun lo almost a month lori phone mi tun post e so iba to sun di April bi e tun wa pada soro nipa inconsistency en bi bai bi mo se mu video yen ni mo ko se post e ni April 6 ni yen bi mo se sun by the time April 6 mo ni ki mura fun April 7 mo se npoje mo sha mu fun lorun mo ri pe video yen o ti go viral over eyan sun won eyan 50 pere de ni mo ni consult 30,000 pe mo fa fi build portfolio mi pe mo ti good pelu brow so my dad ma fi je over 200 people won si message mi ba won kan o serious won tete sanwo bo ba to fun ma di osan jo yen eyan 20 ti sanwo ba ti mo wa to wa dilale o wa yam lenu pe a pe ki se brow o lojo en to man trust eyan pelu brow pe ki se nkan ti eyan bodo yaya kuya si mo wa lo si be ko ma so follow
0: pe won kan ma ya mi soju ti o da bi aje Jezebeli.
2: Yeah. So bi mo se wa lo si pe ma so follow to ba le fun mi ni kini pe 50 pe is a lot to me pe inu mi ma dun ma so tight mi ma de jade fun testimony abi kin so sorry line so ka de ko to pe ose kan mo ri over close to 70
0: eyan
2: then awon eyan wa lati eko won wa se brow lodo mi awon eyan wa lati osun state so kini e sha go n talk actually te pa awon eyan nipa igbo se eyin ni sister kekere to n se brow ni akobo so nkan ti mo sha is close to 100 mo bere yan feyan eyan 50 olorun fun mi ni close to 100 so mo ti san tight ni ori e so tight to se ku won lele so the second testimony mi mo so man train awon eyan gan awon eyan de man po lodo mi and the most awon ti mo man train awon e pupo nu awon to ju mi lo mo man train jo ma follow pe mi na fe ma gba millions fun owo training so mo dupe lowo olohun pe last month ye adara alara awon ti mo gba fun training ikan nu won so 1 million naira at awon ni march na awon to so 600 awon to so 500 fun training nikan won wa nu mo dupe pe olohun ko agba dura mi ni last year yen na ni won gba moto mo ti so nipa moto yen ni last year na won gba moto lowo mi tori 1000 naira but ye yi mo dupe lowo olohun pe moto ti o tun ju moto si won gba lowo mi lo
0: wo ni mo ra
2: fura mi so
0: ile ise won ni e moto yin da ba n gbe moto e si won si train awon eyan she bought a car won ra moto won fun ra won ni ra parada hala de ise topa hala bone of your bone flesh of your flesh o jade si ewo testimony bi se nse wele wele to ba se pe ko bere bo ni o se net million mo ri moto re gbogbo ojo lori ni 77 won beju ah eyin wa o ti e dide olorun fi nti ma ta temi no fi moke si oju mi si nti ma ko te bi o fi ni pa mimo o na ni e o phone ni mo bi ni oni phone lowo ngba ba de lo line to so emi nki lo fun omo mo ko lo ra phone mo nso fun yin pe ko lo si account ki wonu oni bank account elo lo wa si elo bank obo sa account bo won la gan ba nbo so si mu ra le fowo ti nbo bayi e je ki awon 108 o ba mi dashi laaro yi eni kan ni 108 e kan mu irugbin iba se 2000 iba se 1000 ati gbogbo awon 108 en ni ida mewa e fi sinu account number yi atomode atagba mo fe ke dashi loni wa wo mi bi n ba si oniye kan fi nkan kan ti ki kan se ka kan gbadua nikan ni solution solution ni mo fi won yi don't despise the days of small beginning every great thing every great accomplishment begin with humble beginning gbogbo nkan to ga laye ewuwo to ba ri sister yen bo se ra kere to si se very young sister and awari nto lo ti denwo ninu aye e ba mi dashi lawe ke ni tun mo gboru eleisi in town kan lo fowo gbo ninu seminar lele o wa nilo ori radio ni ti ma gbe wa fun yin lo ni kongbe kongbe ma mo jale fun yin Olorun ba nbo mo miss program fun nkan kan ko to jade e ja lo sori Facebook o dekunle Epaphras let ba mi pade ni agbara eni to laye atun ago mefa bo ni ma si wobe YouTube ma wa TikTok ma wa Facebook ni ma wa laaro yi o ya eyin wo lele fe ba mi dashi e mu idamewa e mu ore at least 2000 1000 5000 fi dashi bi bo gbe eyan o se mo gba awon 108 tell me olorun ba ti so lokan e pa po wa nbe o di nla ni account number church ni 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International ni o tun gbe jade now gbo eyin omo Olorun te mark wedding anniversary yin te mark birthday yin lo ni ekun le ki nawo soke mo gbo soke on to se to fi la ki oju e ko sisi be se mark wedding anniversary yin te mark birthday yin lo ni okiki yin ko kan ilekun anu ko si ni waju yin ogo yin ko tan na e lo gbile in the name of God the Father God the Son and God the Holy Ghost. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Eni kan wo le ase bibeli wo la fe ka eleyi. Iwe Proverbs chapter 19 titi wo 24. Proverbs 19 titi wo 24. So nka bibeli re te li wa leyin. O ga wa ga. Number to share testimony yin si re. 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin God bless you
3: 32 FM 94.9 Fenye Laughter House Orioke Tente Premier Makola Ibadan Latin Pete

0: ìjókòó rẹpẹtẹ nǹkan ṣe stizi rẹ.
1: Are you ready?
2: A se la campagne tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Composure ló fìtì rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: beat we are the atibo beat and one table ye cabo sorry to ye to warwagba. Ileche MTN Nigeria. Ileche Lori Rialalu Barika. When I'm working, I'm working you. Abdulrazak Abdulgeni, Mr. G R A. Look on me.
1: Wọ́n ní kó mú kan, àlá kan, àfojúsùn kan, ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjàkùn rẹ kìí ṣẹran ìlú kan, alákitiyan tó lè ṣe tìí tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsíbì kan, òní gbogbo ọ̀nà ló gbà mí. O kì í ṣe òpè gbogbo ẹ̀ lójú ẹyẹ kí ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN. Àwọn àgbàlagbà wọ́n ní ọ̀nà ẹ̀bùrú kò ṣe é gbà dé ẹ̀rùbú torí pé gbígbọ́ ọ̀nà ẹ̀bùrú dé ẹ̀rùbú ó lé o ẹni bá fẹ́ gbọ́ ọ̀nà ẹ̀bùrú dé ẹ̀rùbú ó ṣe é ṣe kó fapá kán ó ṣe é ṣe fún kó fẹsẹ̀ kọ kí láburú kọjá lù ú lọ́nà. Wọ́n ní ọ̀nà tó tọ́ làátọ̀ tí fi ń yẹni ọ̀nà tó tọ́ ni ọlọ́tọ̀ọ̀tọ̀ dẹ́lu ọ̀tọ̀ ló jẹ́ kí wọ́n rí ọlọ́tọ̀ bí ọ̀tọ̀ ọ̀kùlú tí wọ́n sì ṣe fi ọlọ́tọ̀ jẹ ọlọ́tọ̀ ti ìlú ọ̀tọ̀ lórí ẹ́ ọlọ́tọ̀ lóní tó ń ọ̀tọ̀ ọlọ́tọ̀ ní tó ń ọ̀tọ̀ lọ ṣe kọ́lé ẹ̀ sókè gẹ̀rẹ́gbẹ́ ọ̀rọ̀jọ́ mi nù ọ̀nà tó tọ́ ló yẹ kó tọ̀ má gbọ̀nà ẹ̀bùrú ẹnikẹ́ni tó bá fẹ́ kọ ilé àti ìpìlẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ sí kọ́lé ọ̀hún tí yóò wọnú ilẹ̀ kí wọ́n tó mọ tó búlọ́ọ̀kù àbí bíríkì wá sókè kò gba ọ̀nà ẹ̀bùrú nìyẹn ọ̀nà tó tọ́ ló tọ̀ nìyẹn ẹnikẹ́ni tó bá ní èròǹgbà kan tó jẹ́ èròǹgbà láti débi ìgbéga ó ní ọ̀nà tí èèyàn mọ́ tọ̀ tí adẹ́dá gangan tó là kalẹ̀ ẹni bá wá wò wípé ìyẹn ti jìnà jùjọ ẹjọ́ ń gbẹ̀nà ẹ̀bùrú ó dàbí ẹni tó fẹ́ gbọ̀nà ẹ̀bùrú lọ sí ẹ̀rùbú ìrúfin onítọ̀hún yóò forí jágbó fọrùn jájú sóòmọ̀ ni wọ́n ní ó wá lọ sókè òkun wọ́n sì sọ fún ọ pé bó o bá gbọ́ ọ̀nà pápá tó o bá ti gborílẹ̀-èdè báyìí débi báyìí ẹ débi orí odò ibi orí odò mediterranean ibẹ̀ lẹ́wàá gbà ó kẹ̀ dẹ́lùú èbó ni súùtì ó dùn ọ̀nà ẹ̀bùrú ló fẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè bòmíì ló ti gba pápá tó ti farapa ó bọ́ sọ́wọ́ ẹranko burúkú ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ẹ̀mí wọn ti lọ sí tí wọ́n bá ń lọ lórí pápá tómi ti tán wọ́n ní wọn àtó máa mu ìtọ̀ ara wọn ọ̀nà ẹ̀bùrú ìlú èbó tó jẹ́ pé ó lọ lọ bí adédá bá ṣàánú rẹ̀ tán owó ni wọ́n wá ló fọ́ gbẹ̀nà ẹ̀bùrú ṣe sùúrù o ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ló fẹ́ ṣèdánwò lóró pé ọ̀nà ẹ̀bùrú ló tọ́ ṣe sùúrù o ọ̀nà ẹ̀bùrú pẹ̀ kájú bẹ́ẹ̀ ṣe rò lọ ṣùgbọ́n yé yín ó sì yé mi o torí kò sẹ́ntì ò mọ̀ ń tó tọ́ má gbọ̀nà ẹ̀bùrú o.
2: ọ̀rọ̀ àgbàre o ẹ jẹ́ àgbéyẹ̀wò.
1: Wọ́n ní kó mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùn rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìí tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpè gbogbo ẹ̀ lójú ẹyẹ kí ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria ló so nígbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀.àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí YouTube wa Mr. GRATV ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan lẹ́lẹ́ fi kẹ́kọ̀ọ́ ńbẹ Abdulrazak Abdulgeni Mr. GRA lọ́kọ̀ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ̀ lọ ẹ kú kalẹ̀.
2: ọ̀rọ̀ àgbàre o ẹ jẹ́ àgbéyẹ̀wò.
3: ọ̀rọ̀ àgbà.
4: Bàbá
3: ọkọ mi e kaabo eti e wa mo rin bo wa ni lataaro
4: wo owo ajo todo re mo ni kin wa gba ka le ko papo soju kan ka ko fa awon tin ba wa da
3: baba ọkọ mi ke si mo wo oju ori yin to be bi mo se wa yin ti ta nkokon lataaro ini mo ti e ta mi ready bere lowo mi papa
4: kini to de o polo oja re ni
3: mo polowo ere yo wole na ni I ti ere ni bi mi
4: awon bo ni wo tin polo oja re ya bi tin sin
3: baba ọkọ mi ko si bi ti mi o ti de ki radio kan se de le loni loni I tu ba won de be lati lo polowo oja mi
4: ya bi tin sin iwo lo so ja re lofo biyan ba fe polowo oja ti o gbo pe lori e radio 32 fm 94.9 fe yen ibe la wa ganu si nibe la si tin gbo pe iwo na ba wa fe riri cheki a ko lo polowo lodo won
3: a je pe kemi na lo ganu si niyan
5: o
6: FM 94.9

0: Nikon ni kẹrin lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32FM 94.9.
1: À ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
2: Bàbá fẹ́ lọ dé.
3: Èyàn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkọ̀kọ̀ kò ní tùmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìn. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Ìkọ̀kọ̀ kò ní orí kankan tó ń tùmọ̀ tàfẹ́ wo nbẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ lọ.
4: Èlò lẹ sọ fọlúwẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí? Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yẹ olè wọ́n lọ́mọ ẹja lè oníbàá máa ṣe nínú. Ṣé rí tí ààrẹ Tinubu ò bá jára ẹgbà? Tí ò bá jára ẹgbà Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
5: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ, wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
6: Àṣemúyàn ọgọ̀. Àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn. Àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn. Tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn, ẹ̀sìn á wù ẹ́ ṣe. Bẹ̀ ní Nàìjíríà, àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí. Ẹ̀sìn bojú ẹ̀sìn égún là ń ṣe ń bí. Takàn máa fa gọ̀ bojú.
2: Bàbá fẹ́.

0: èyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Dára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ̀ dodo. O ki. O dun. Tí n bá fi sebẹ̀. Jollof rice tàbí spaghetti. Àwọn rí atọ́ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
3: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you. Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tuntun fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ní dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.

0: jù ní ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
1: Bàbá fẹ́ dọ̀dẹ́.
2: A ti padà dé látòjú di ọjà 32 FM 94.9. Bóyá ká.
3: Kábọ̀ sí ibòmí. Lórí ọ̀rọ̀ tí àjọ ayánilówó lágbàáyé IMF tí wọ́n máa ń bọ́ orílẹ̀ èdè wa Nàìjíríà sọ. Bíwà tí wọ́n ń dictate bí ètò ọrọ̀ ajé owó ṣe lọ fún wa lọ́ṣìmọ́ rí. Ṣùgbọ́n nìkan tó ti fi ìgbà kan jẹ́ ọ̀gá àgbà nílé ìṣọba tí wọ́n pè ní SIMA. Délé Oyè. Ó sọ̀rọ̀ kan tako ọ̀rọ̀ kan àti ìmọ̀ràn kan tí àjọ IMF tó gba orílẹ̀-èdè wa Nàìjíríà wípé láti jẹ́ kí owó tún máa wọlé sí dáadáa. Wípé kí wọ́n máa gba owó orí lórí ìpè tá à ń pè àti lórí epo bẹtiró. Ó wá sọ̀rọ̀ pé tá a bá wò dáadáa láàrin ọdún mẹ́ta lórí ìgbésẹ̀ wípé à ń gbowó orí yìí. Ó ní ìjẹ́rìí ti ẹ̀mẹ̀ wípé ọ̀nà tíjọba tún fi ń rí owó orí gbà sí ó sì lọ ní ìdá lọ́nà 180%. Ó ní pé ní ọdún 2022 10.1 trillion ni owó orí èyí tí wọ́n rí tẹ́lẹ̀. Ó ní ṣùgbọ́n láàrin ọdún 2022 sọdún 2025 ó ní pé 28.3 trillion ni owó orí èyí tí ń wọlé fún ìjọba báyìí. Ó ní tí bá tún wá di ti epo bẹtiró àti ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́. Ó ní pé yóò tún mú kórè ọmọ ta àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá owó orí tí wọ́n ń gbà ó ń pọ̀ sí síbẹ̀síbẹ̀ àrí jásàrẹ̀ lára àwọn ọmọ orílẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ náà sọ̀rọ̀ yìí pé àwọn gómìnà owó tí ń wọlé sákàtà wọn ó tún ti pé pẹ́ẹ́lí sí. Kí ló tó fi jẹ́ wípé àwọn èèyàn wa ìjọba àpapọ̀ la máa sábà tẹnu bá jù tá a bá sọ̀rọ̀ pé nǹkan kù díẹ̀ káàtó. Síbẹ̀síbẹ̀ ìjọba àpapọ̀ látòkè ó ń san dé ìpínlẹ̀ àti mẹ́rin àwọn ìpínlẹ̀.
4: Àwọn méjèèjì ni owó tí wọ́n ń gbà gbé pẹ́ẹ́lí sí. Owó tíjọba àpapọ̀ ń gbà ó gbù ju tàwọn gómìnà lọ. Àwọn èèyàn máa sọ wọn ní kí wọ́n ti ń pe security vote. Ẹwẹ̀ ìjọba àpapọ̀ fún àwọn gómìnà. Ìjọba àpapọ̀ náà ní security vote tiẹ̀ ó pọ̀ ju tàwọn state lọ. Tẹ́ ẹ bá dé gbogbo police station lẹ́nìí lè rí mọ́tò tipátipá lẹ fi máa rí mọ́tò tìjọba àpapọ̀. Èyí tí àwọn gómìnà rà lẹ máa rí. Nígbà tí mò ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú ẹnìkan tá a jọ kẹ́kọ̀ọ́ jáde. Olóòótọ́ ni oní tó bá dé ó ní kò sí police station kan tó máa dé Lẹ́kọ̀ọ́ tí ò jẹ́ pé mọ́tò ti sanwó olúrà fún wọn ló máa rí. Kí ni ìjọba àpapọ̀ fi security vote tiẹ̀ ṣe?
3: Ó san salary wọn.
4: Ó san salary. Ìbání kí state máa san. Ìbání kó máa san. Àwọn èèyàn yẹn mo ti sọ rí níbi pé mo pàdé road safety kan tó sọ fún mi wípé láti fìlà títí dẹ́sẹ̀ aṣọ owó òun lòun fira aṣọ tó ń wọ̀ aṣọ ìjọba tó wà lọ́rùn ẹ̀. Kí la wá ń bá ká kí ni ìjọba àpapọ̀ fi security vote tiẹ̀ náà ṣe? Àwọn state náà ohun tó ń fi mú state tó fi ra mọ́tò fún agency ìjọba àpapọ̀ kí ni ìjọba àpapọ̀ fi tiẹ̀ ṣe? Tá a bá bú àwọn state pé kí náà ń fi ṣe ẹ̀jẹ̀ á bù gbọ́ ìjọba àpapọ̀ náà. Tí ìjọba àpapọ̀ bá sọ pé àwọn fún state lówó owó tó bọ́ sí àkàtà ìjọba àpapọ̀ náà pọ̀ nǹkan tá a dẹ̀ ń sọ ni pé àríjàsá ẹ̀ lára wa àti state o àti federal o aráàlú ò bàdùn wọn. Ṣé wàá rí IMF tó ń gba ìjọba àpapọ̀ lámọ̀ràn? Iṣẹ́ tiẹ̀ ló ń ṣe. Mo ka kinní kan lórí àtẹ àgbáyé ìtàkùn àgbáyé níbi tí àwọn òyìnbó fúnra wọn ti ń sọ̀rọ̀ pé àwọn ọmọọmọ dá World Bank àti IMF sílẹ̀ láti sọ ọrọ̀ ajé Áfíríkà di àkúrẹ̀tẹ̀. Torí pé Áfíríkà ní nǹkan tí àwọn òyìnbó ò ní. Gbogbo ọrọ̀ téèyàn fi ń gbáyé tó fi ń gbádùn ilẹ̀ Áfíríkà ilẹ̀ aláwọ̀ dúdú lọ́lọ́run kò sí. Wọ́n kọ́kọ́ tàn wá wọ́n á kó àwọn raw materials àwọn ọrọ̀ tó wà nù ulẹ̀ tọ́lọ́run fún wa wọ́n á kó wọn ní ẹ̀bọ̀wọ̀wọ̀ wọ́n á wá kó wọn lọ sílùú wọn wọ́n á wá lọ tún wọn ṣe. Bí àpẹẹrẹ nísìn nígbà wọn bá kó kòkó láti Nàìjíríà ń bí tàbí ní Ghana tó bá kó lọ sílùú wọn nígbà tó bá máa padà wá sọ́dọ̀ wa yóò ti di tí inú agolo àwọn náà máa sọ iye tá a máa ra tí ìyẹn fún wa. Kódà gan kòkó tó kó lọ àwọn náà máa sọ iye tí àwọn náà máa díyelé fún wa. Gold tí wọ́n ń kó níbí àwọn diamond gbogbo nǹkan tó ń kó lọ́dọ̀ wa níbí àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ gbé IMF kalẹ̀ láti sọ ọrọ̀ ajé wa dákú rẹ̀ tẹ̀. Ṣé wàá rí ẹni tó bá sọ ní do lórí burúkú òun ló máa kọ́kọ́ fi búyàn. Ẹ̀rọ tí ọ̀rọ̀ tí IMF sọ ní ọ̀sẹ̀ tó kọjá ó ní lóòótọ́ àfipamọ́ owó Nàìjíríà tó ń fi ń pamọ́ yẹn
3: foreign reserve
4: ó ló ń lọ sókè. Ó ní ṣùgbọ́n kò hàn lára ọmọ Nàìjíríà ó ní ìṣẹ́ pọ̀.
2: Ẹ jẹ́ wò ròyìn
4: nípa bẹ́ẹ̀ nítorí pé a ti lọ yáwó lọ́dọ̀ wọn. Ṣé mọ̀ pé ẹni tó bá ní Chile kan wọ́n ní bó ti wù ní òṣèlú ilé ọkà koju mark jack e jack pe ni 100 naira to wa lo le oka o nje 100 naira lo ra ani e gbo mi wa e wo ba yen se ti e die e gbo mi wa e di ko se de o nje 10000 lo je sugbon un tori pe 100 naira o no o fege lo di fa fun
2: oba ni
4: o lo di fa fa e be fat wo bank awon no ma so gba ti nigeria ma sun awon no ma so gba ta ji tori pe ati lo yawo lodo
2: mo laarin sejo pérete torí àsìkò wa kò ti ẹ̀ sákòókò ọ̀hún mọ́gàn tó bá ṣe ṣe láti ìpè kẹlu ni ìgbẹ́nusókè àwọn nǹkan tá à ń rà ló jà pé ó gbẹ́nusókè pẹ̀lú ìdá jẹ́ sọ pé ìdá 16% ó dín bí ẹ̀sún méje 15.93% lóṣù karùn-ún nìkan gẹ́gẹ́ bí àwọn àjọ NBS báwọn ṣe fi àkọsílẹ̀ yẹn síta ìgbà wo lọmọ orílẹ̀-èdè ó sinmi
4: a ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ NBS yẹn ti won gbe oto jade lasiko yi tori opopolopo gba ton ba gbe figure won jade bayi e ma fo hori ni pe se omo nigeria la wele se se won no economy na la jo ngbe se ri ninu bnbs so pe ara ni ara ninu osu may ara ni awon omo nigeria koja ala ijoba apapo de tun so pe oro aje yen o bu yare awon omo nigeria tin gbadun eri bayen bi igba ti o je pe jo bi igba to je pe awon oyinbo lo nse akoso wa ti won mu wa sin bẹ́ẹ̀ ló ṣe ní ìjọba àpapọ̀ ò sọ́tọ́ fún wa ṣùgbọ́n bá a bá yó ọ̀dọ̀ wa nìkún wa àwa aláṣọ fún ìjọba pa ayó láà máa kọ ní rékin wọn ìjọba kan ní ó máa sọ pé ẹyin mọ nàìjíríà mọ pé ti yó.
2: ẹja súnmọ́ ara lé ẹja súnmọ́ ara lé torí àsìkò wa 0705-5000-949 tàbí 0809-7000-949.
3: ẹ kàrọ̀
5: ọpọ yẹmi ló ń pè yín láti dín nǹkan o.
2: ẹ ṣeun
5: lórí ọ̀rọ̀ ọba tẹ ẹ ní wọ́n jí gbé tí wọ́n palè mí fẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ ẹ rí ọba alákọ̀wé ló wà ń tàbá yìí ẹ wo adé tó máa ń délé wọn lórí tó máa ń ní yẹtuyẹtu wájú wọn àwọn ọba yẹn rìbìrì pè bá pé fásán ni ò kéde fásán o ìbẹ̀rù náà ń pè é gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìṣẹ̀lẹ̀ ohun tó ń dé tẹ́ ẹ bá lọ àfínì ìsìnkíní sábà kánà ìtìlẹ̀ ẹ̀ bà lórí ọba tó ẹ kó rí bẹ́ẹ̀ ọba tí ń wọ trénáàsì lọ pátì ìpasù ẹ wá ní wọn ní jí ọgbé.
2: Àti ọba àti ìjòyè àtẹrú àtọmọ mo lérò pé olódùmarè ló lẹ̀mí
3: bẹ́ẹ̀ni
2: kò yẹ kí
3: ẹ̀mí ẹnì
2: kankan kò sẹ́ni tó yẹ kẹ́mi rẹ̀ ó bọ́ sọnù báwọn hello ẹ káàárọ̀.
3: ẹ káàárọ̀ sà.
5: ẹ káàárọ̀.
2: Orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
5: Yínsà Òjó láti airport.
2: À ń gbọ́ Yínsà.
5: Nǹkan méjì ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ìpínlẹ̀ lórí ètò ọ̀rọ̀ ètò ààbò. Atẹ́gùn fún gbé kẹtẹpẹ ògì. Oúnjẹ fún ọmọ kí ìsára ohun tí ó ti fi pé wọ́n ń pa ọ̀gágun ó ti di nǹkan nílùú yìí èmi dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ káwo bá a wí àwí ọ̀run lọ àwọ ọmọ orílẹ̀-èdè gbàgbé nǹkan àti ń sọ ọmọ ọ̀run lórí ìwà yìí àwọn ẹgbẹ́ kan wàhálà yẹn bá wà lórí tí ó torí pé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹnìkan káwa rántí àwọn ẹgbẹ́ àwọn ọlọ́yẹ ká máa lẹ̀ lóṣù tábà yìí.
3: ẹ ṣeun níta bá lè fìdí ẹ̀ múlẹ̀ ẹ má jà sọ láfẹ́fẹ́.
2: ẹ káàárọ̀
3: ojú ọpọ ọhún kò tọ́ dáadáa.
2: +234906-2000-949.
5: ẹ káàárọ̀.
2: Orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
5: Orúkọ mi ni Mojeed Akinade láti Àkóbọ̀.
2: À ń gbọ́ yín sà.
5: Tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ tí ó ní ti ilé ẹjọ́ tí wọ́n dá yẹn. Ẹrù ní ń ba àwọn ẹgbẹ́ AP ṣùgbọ́n ó wá léwu lásìkò yìí bí bàbá wa ti sọ lẹ́gbẹ́ pé n ta ni kò gbọ́bọ̀ gbọ̀bọ̀ yẹpẹ́ lọ́kàn ní ìṣòro nígbà àwọn ẹni ìsinmi láti ẹ bá jẹ́ agbórí pa fáwọn ẹni ibi tó la fẹ́ mọ̀ tàbí ìjọba kẹfọ wa tó dà ìjọba àwọn tó wà ní ìjọba nìyẹn fún mọ́dà fún wọn sọ ayé rè gbogbo n táwọn sọ fáwọn òṣèlú gbàdá àwọn òṣèlú
2: ẹ ṣeun pé kí iṣẹ́ kálukú kó polongo òbò fún hello ẹ káàárọ̀.
5: ẹ káàárọ̀ ni
2: apèṣẹ
5: babafẹmi àti babafẹmi olókòwò àti kàfẹ tìtù àti àyàfàtì ayẹyẹ tí kò lè afẹmi lórúkọ títí ní ìfẹ́ràn pé wọ́n ṣe àwọn ọ̀gágun lórílẹ̀-èdè láti ilé àkóso jonathan morofo ti bẹ̀rẹ̀ tí ìbánẹ̀ ní gbàgbé mo rọ pápá pilot officer nigeria navy kan sunday fi tọ́ọ̀gì orí ẹ̀ sunday ju sórí afẹ́fẹ́ dọ́là ọ̀tẹ̀
6: tracking so fun won le trace gbogbo nkan ton won le tracking nkan ton jura reference na atun gba e kila wa so ni aro eni bi pe bara ti se no morile le osu kan ten fe no dan be leko eni ti se lalaye bi akoso ri eh eni ka ma de lo pe le gbogbo ilana to ma ran no morile akoso apapo lo mu lowo owo enu bode mi ro pe se government n gba o owo eru epo mi ko se ba kini lo ba to be ma ta petrol lo yo si to dollar mi ro pe se ma adbayo le kiti to ma to be ma se dollar le kiti gbogbo ona yi owo akosa papo lo ma le la jo para ki no mi la onda la ma le la so mu awon se ka lo ba iwo no secretary akere ti lo ba governor
2: e seun adupe tori akoko kalifa igba elomi ipe yo kan dondo na lo ku e ka ro
7: daribu ele to nbo yi Nigeria Pastors APC ni e fi ale
2: hello e karo
8: hello karo
2: e uruko yin ati bi ti e ti pe wa
8: uruko mi ni ajito yin mo bi lati ayi yan le
2: yes sir
8: o ki family mo le jan na ka nda ta ye ni je na deri ta ban so ipi ka ma bi mo wo ipile a ni bi lo ipile o gbo to su Nigeria po owo are lo wa joba papo lo ndari e gbogbo to je pe en tu en to le di ta ra le di je me ku odo won lo wa for na bi gbogbo so do ti ki won se nkan to to owo e tani si e wo igba to ti e wo le gas e gi di state gbogbo lo le gas e se lo gbogbo lo wo le ku so gbogbo ba ye ka won yan ma ma so pe ba kini o ko ma ma so lo si lu ko lo o gbogbo oro
2: e seun adupe se ka gbianjo yo
3: ara o
2: ka ma ojo ti lo ni to
3: ti ojo ti lo ka ka to ma lo e je ka ki okan pataki na awon lologbo wa ati ana wa afolabi oyin damola iyabode egbon yawo mi ni o yawo mi bi npe oni lojo ebi
2: okan ti o dan
3: ni lojo ebi ana mi
2: e
3: gbadun odun kan afolabi oyin damola iyabode obedumare wa ni isolabi ku agba lagba lowo olon ibi ta fi pade si lati sojo ebi na e ma bo nbe ati dana de yin
2: be egbo ni egbo wa egbo
3: ati adekuru ati sapala
2: aje happy birthday ti wa
3: long life
2: uncle memiti baba wa oluwa febi oluwa kole ajinde ara o ma jeun e se gbogbo eyan lolufe wa te ti ba wa da si te ni fe ikon ni 32 fm 94.9 e ti bo ma gbo wa si ani jo gbo bi lase olodumare iroyin ayo nile gbogbo wa happy tuesday olubi npe fatoye lo ko mi
3: emi ni kunle faniyi e ku kale

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mi worowo, ọjọ́ ni pẹ́ ìpàdé kì í jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà, bèlè gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tíléko, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ jẹ irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, bèlè gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, bèlè gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó ń mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé ẹni tó kàn ló mọ̀ ẹjẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa gbogbo yín la kí ẹ lẹ́ o ọmọ òdúdúwà

gbagbe egun adobale gbalaja mo menuba ti ife ohunu awon odo ti won ja fun eto won ti won se iwode lati je ki joba o ma bi ati nje won to ewo bi o ba ni owo ote ninu ti o je wipe awon egbe alatako lo nlo awon omo yi lati fi dita ijoba lati fi gbogun ti joba ti o si lowo awon omo janduku ninu ti won fe lu anfani yen lati fi jale tabi lati fi ba nkan oni nkan je ti o ba si gbogbo yen ko si nto life ninu iwode awon odo won yi o awon omo won yi ti gbogbo wa na ni won ja fun mi o le wa ku ko le joye le baba iwode tawon omo won yi nse e ti e gbona se o ti e ye ka dada won ni gbogbo awa baba baba ati awa iya so ye ka dada won ni ohun to kan gbogbo wa ni ko ye ka dada won omo won yi nikan soso awa obi won gan lo ye ko wa niwaju ki joba o le mo pe nkan nla leleyi bi gbogbo wa ba jade legbelegbe ti won wo gbogbo wa bayi lo bi ile bi oni ti won wo gbogbo wa bayi lo bi omi lengbe soja wo lo to be ko yinban olopa wo lo to be ko yinban owo won mo gban ni awon ba lade gbogbo ka won na o bo soju titi atawon ijoye ni joye gbogbo afa ilu gbogbo woli atawon pastor gbogbo nisegun gbogbo babalawo gbogbo nise owo gbogbo nisowo gbogbo nise oba atawon omo ilewe ohun ti won pe ni iwode amilu jeje niyan amo ika lomo ejo pianu wa wale kobe awon omo lomo won se iwode won ja fun eto wa won ja fun ojo la gbogbo wa awa kan si joko ninu ile awa n wo won wipe ka wo tutu won o pa ko kan wa be o de kan wa o gbogbo wa lo kan amo ojo lo n se gbogbo wa ati wipe awon mi ti gbabode ninu wa won ti fowo di won lenu wipe ki won o pa nu mo igba ti an ba ti je dodo won o ni le so ododo bi joba ba ti e wa n se nti ko to enu wo ni won fe fi ba joba ohun wi ogede wa n baje alonpon ìdá méje nínú ìdá mẹ́wàá àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ni ya ń jẹ púpọ̀ púpọ̀ ebi ń pa wọn ìṣẹ́ ń ṣẹ́ wọn àwọn ọ̀dọ́ tó ń jà fún ẹ̀tọ́ wọn yìí ẹ má jẹ́ ń tàn yín àwọn náà ló ń dìbò jo bákòókò ìbò tó bá ti tó àwọn ló ń jáde kí ló wá dé tó jẹ́ pé àwọn ọ̀dọ́ yìí wọn ò ní gbádùn ìjọba kò sówó kò sí iṣẹ́ gbogbo nǹkan tí wọ́n gógó ṣé afẹ́ káwọn ọmọ wọn yìí máa jalè ni àbí afẹ́ káyé wọn ó bàjẹ́ afẹ́ kí wọn ó dọmọkọmọ àbí afẹ́ kígbèsè ayé wọn kó mọ nítumọ̀ ká lè máa bẹ̀ wọ́n níṣẹ́kíṣẹ́ ká lè máa lò wọ́n nílòkulò a ò fẹ́ kí wọn ó jẹ́ èèyàn nílé ayé àbí ó dáa ẹ wá máa wò ó ìdá mẹ́ta tó lówó nílẹ̀ yìí tí wọ́n nípò tí wọ́n lọ́lá ẹbí wọn wípé owó wọn sówó tó mọ́ ni ẹ wò ó ẹ jẹ́ ká sọ òótọ́ o gbígbá bá dojúdé a ó ṣe bí ò bá dẹ̀ ṣe é ṣe a ó fọdànù ẹ jẹ́ ń wítẹnu mi o ẹ jẹ́ wítẹnu wa àkókò ti tó a ní láti wá ojútùú sí ogun tó ń ja ilẹ̀ yìí àkókò ti tó àtúnṣe àti àtúntò ó gbọ́dọ̀ bá ilẹ̀ yìí àkókò ti tó kì í ṣe wípé káwọn kan máa gbádùn kíyàwó dẹ̀ máa jẹ àwọn kan àkókò ti tó o tí gbogbo wa láti máa gbègbè sí ayé gbẹdẹmukẹ bí bẹ́ẹ̀ kọ́ omi lẹ tẹ̀yìn bọ̀ gbin lẹ́nu o.

0: 22 FM 94.9. I'm sharing by Bugbuagbay.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land oh.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
4: Airtel.
5: Dr. Scrap Recycle àti tomato dìrọ̀ǹbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ń fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. 09083013333. 09083013333. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ọya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E.
6: Sálárì. Bọ̀dá mi, ẹ̀sìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ọya lọ́kùn ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-M-E-R-I-C turmeric.
6: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
9: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
11: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
10: Ṣé mi ò sọ fún ẹ?
11: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
11: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
12: Gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ ní ṣe lọ́dà bíi ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. Bóòrùn ojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ tó ń ṣe Gerrard Roofing System tó jẹ́ stone coated látòrílẹ̀-èdè New Zealand tó wá pẹ̀lú warranty 50 ọdún gbáko lọ́wọ́ sẹ́ nílò láti dààmú lọ.

ilé kí lé pọ̀ níta o yálà ẹni tó nílé náà wà ńbẹ̀ tó ń gbébẹ̀ tàbí kò gbébẹ̀ àwọn èèyàn wòye wọn dájú gidigidi ká ẹ tó gba ilé ẹfẹ̀mí wádìí ilé ọ̀hún bóyá ilé tẹ́ ẹ lè gbà ni o ilé mi ń bẹ tẹ́ ẹ bá fi gbà ẹ ti ṣe lé gbà ilé tó já pé ẹyin àti àlùjànú lẹ ó jẹ máa gbé tó jẹ pé ilé tẹyin àlùjànú ó jọ máa gbé ni tẹyin ò dẹ ní mà ilé àjálù ilé àìsàn ilé ikú ilé ìbànújẹ gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ ò ní ṣe lé gbà. Àwọn míì wọn ò ní àkíyèsí nípa ilé tí wọ́n ń gbé bí wọ́n ṣe ń wálé yàjóyàjó náà ni wọ́n bá wọn wálé ibi tí wọ́n ń gbé ọ̀hún tí wọ́n dẹ̀ kó sínú ilé yẹn láìmọ̀ wípé ilé ibi tó kó sí yìí ilé kílé ni bí o ti ń gbọ́ mi yìí ilé wo ló ń gbé ṣé wọ́n tà fún ẹni kí ló fà á tẹ́ni tó nílé náà fi tà á o gbọ́dọ̀ ṣe gbogbo ìwádìí yìí fínífíní ó ṣe pàtàkì púpọ̀.

ẹlòmíì ilé ọ̀hún tó gbà ibẹ̀ náà ló wà tó ti ń ṣàìsàn ní gbogbo ìgbà ilé tá a bá wá gbé fógun ọdún tá ò gbé nǹkan gidi ṣe ilé tá a bá gbé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà táyé ẹni ń bàjẹ́ lójoojúmọ́ ká tètè yáa fi bẹ́ẹ̀ lẹ̀ ni o ká ṣípò padà káyé ẹni kó le

ṣùgbọ́n wọ́n ti di ẹlòmíì pa àbí kí n mọwé ẹlòmíì wọ́n ti dè é pa kò lè já láyéláyé wọ́n ti dì í wọ́n tún ti dílé tí bẹ́ẹ̀ wí fún títí kẹ́ ẹ lágogo fún títí kẹ́ ẹ mọ̀ tẹ́ mọ̀ létí àní kẹ́ ẹ wí fún títí o lè mọ́ kàkún ibẹ̀ ló bí gbogbo ọmọ inú ẹ̀ sí kò lálùyọ kankan mbẹ́ ó ṣàwọ̀ ohun kòkó mọ́nú ilé yìí náà ni ibẹ̀ ló fẹ́ kú sí. ọ̀gbẹ́ni kan lẹ́kọ̀ọ́ ó ṣègbéyàwó ayé gbọ́ gbogbo èèyàn ló mọ lẹ́yìn ìgbéyàwó ó kó kúrò nílé bàbá ẹ̀ ó wá lọ gba ilé kan ságege ilé ńlá ni ilé yìí lòun àtìyàwó ẹ̀ ń gbé ẹ̀yìn oṣù mẹ́fà tó kó wọnú ilé yìí wọ́n bá dá dúró lẹ́nu iṣẹ́ ń bi títí ń ṣiṣẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé

ọ̀fẹ́ ètò yìí ò a ò wá mọ ibi tọ́gbẹ́ni ìdẹ bóyọ́dọ̀ wòlíì ni bóyọ́dọ̀ àáfáà kan dẹ̀ ni tàbọ́dọ̀ oníṣègùn wọn sọ fún wípé ẹlẹ́mìí òkùnkùn nìyàwó ẹ̀ tó fẹ́ wọn ni ó ti ṣìyàwó fẹ́ ẹ̀yin kọ́ yìí ló bá délé ló sọ fún ìyàwó ẹ̀ wípé òun ò ṣe mọ́ o ìyàwó ẹ̀ ń sunkún sunkún ó bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ ó tún yẹn ẹlẹ̀bẹ̀ sí ọkọ ẹ̀ títí pé kí mo ṣe dákun

ọgbẹni yìí ó ṣàtàkù délẹ̀ wípé òun ò ṣe mọ́ níṣẹ́ ọgbẹni yìí kọ ìyàwó ẹ̀ lẹ o lẹ́yìn oṣù méje ó fẹ́ ẹlòmíín wọlé ìyàwó kejì yìí wọlé nǹkan ò ṣe déédé bákan náà èyí tó wá le jù ń bẹ̀ ni wípé ìyàwó kejì yìí bó bá ti lóyún ṣe lóyún ń bàjẹ́ sá wọ́n dẹ̀ ṣe gbogbo àyẹ̀wò ní hospital wọn ni kò sí ní tó ṣe tọkọtìyàwó wọn wípé kí wọn ó lọ fẹsẹ̀ létọ̀

kàyéfì ibẹ̀ wá ni wípé lẹ́yìn ọdún kan ìyàwó ẹ̀kejì yìí ó lọ fẹ́ ẹlòmíì kojú oṣù mẹ́ta lọ tó lóyún fẹ́ni tó fẹ́ yìí o tó dẹ̀ foyún ọ̀hún bímọ tóyún yẹn ò dẹ̀ bàjẹ́ èmi ti yín tòótọ́ báyìí lọ̀gbẹ́ni yìí náà tó ṣe fẹ́ ẹlòmíì wọlé ló bá dìyàwó kẹta ìyàwó kẹta tó fẹ́ ìwà jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ kan lẹ́kọ̀ọ́ ìyàwó kẹta wọlé lẹ́yìn oṣù mẹ́fà wọ́n tún dáyàwó yìí náà dúró níbi títí ń ṣiṣẹ́ láì lẹ́sẹ̀ kankan lòun náà bá tún jókòó sílé títí wọ́n fi ná gbogbo

wàhálà emi lèyí ọ̀gbẹ́ni yìí ò mọ ohun tó lè ṣe mọ́ ilé ayé ṣu àwọn mọ̀lẹ́bí ìyàwó gbé ọmọ tó kú wọn lọ sínsin ìtẹ́ òkú ọmọ tuntun tó bí wọn gbé sọ́dọ̀ wọn ń tọ́jú ọmọ yẹn ọ̀gbẹ́ni yìí ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí wọn ló wá jókòó tì nílé ibi tí ń gbé tí wọ́n dẹ̀ ń pẹ̀tù sí lọ́kàn.

lẹ́yìn ọdún kan mọ́tò káà tí ọ̀gbẹ́ni yìí ń lò ló bá fi ń ṣe kabúkabú lẹ́kọ̀ọ́ ó wá gbé ẹnìkan ní kabúkabú alàgbà kan ló gbé alàgbà yìí ó wá jẹ́ ẹni mímọ̀ ẹni ọ̀hún wá síbi tọ́gbẹ́ni yìí ti ṣègbéyàwó lọ́jọ́ sí kí ló dé kí ló ṣẹlẹ̀ lágbájá ti kabúkabú ti jẹ́ lọ́gbẹ́ni yìí bá ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú

oúnjẹ ń bẹ nílẹ̀ yìí o tiwantiwa àwa náà ń gbìyànjú lọ́dọ̀ tiwa gbogbo nǹkan tá a bá ń ṣe nílẹ̀ yìí ẹ jẹ́ ó máa jọ wá lójú yeye ìyẹn bẹ́ẹ̀ àṣà wa àti ìṣẹ̀ǹbáyé wa ẹ jẹ́ á mẹ́nu bà yẹn náà gbogbo ìlú kọ̀ọ̀kan ló ń ṣe ọdún ìbílẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan ló lọ́dún ìbílẹ̀ tiwọn ọdún ìbílẹ̀ wọn yìí ó máa ń dùn ó máa ń lóyin ní ọgọ́ta ọdún sẹ́yìn tàbí kí n pẹ́ bóyá lé láàádọ́ta ọdún sẹ́yìn náà pínísí la wà báyìí tá a ti máa ń tẹ̀lé eégún eégún gbígbé yìí ọ̀kan nínú àṣà wa ni nílẹ̀ yorùbá o kò sí ìlú náà nílẹ̀ yorùbá tó jẹ́ pé wọn kì í gbégún ńbẹ kò sí o ọdún eégún gbogbo ìlú kọ̀ọ̀kan ló lọ́dún eégún wọn ó máa ń dùn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n nígbà tó yá ẹ̀sìn láfítákò tọdún eégún ò ṣe dàbí ti tẹ́lẹ̀ mọ́ wọ́n fi ẹ̀sìn yí wọn lọ́kàn padà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbégún ni wọ́n ti jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan tí wọ́n ń ṣe kò dáa làwọn yẹn náà bá pa tí wọn ò gbégún mọ́ àtẹni tí ó gbé eégún àtẹni tí ó wò wọ́n tí ó wo eégún báyìí ni gbogbo wọn ṣe ń pa tí díẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti wá fi ẹ̀sìn yìí lọ́kàn padà tá a ti di pásítọ̀ tá a ti dàlájì tá a ti dàfà tá a ti di lèmọ́mù tó jẹ́ pé ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn islam ti gba gbogbo ẹ̀ dànù lọ́wọ́ wa òun náà ló ṣe àkóbá fún àṣà àti ìṣe wa nílẹ̀ yorùbá òun yìí kan náà ló tún ṣe àkóbá fún èdè wa tédè yorùbá ṣe fẹ́ di àpatì

ẹjẹ́ kí n máa fẹlé iṣẹ́ ìlọ o ìwé ìpẹ́jú ní àlàáfíà lóko àwọn ọmọ mi tájọ́ tukọ̀ ètò tẹ̀ní babatunde ọláìyá kazeem tí ń jẹ́ kezi wonder àti adédayò adéyẹmí òun lèmi kọ́ládé alábí fi ń kí gbogbo wa o a ó mọ pàdé ńjọ́ mẹ́jọ ẹ kú kalẹ̀.

0: náà pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
0: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
3: 32 FM 94.9
4: Laughter House
3: orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.

ìràwọ̀ kan yọ ọ́mì lú títì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú fm gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájú tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀k

0: ẹkábọ̀ padà sórí ètò gbàgede ọ̀rọ̀ ìkànnì adẹ́rìn epo sọ́nà 32 FM 94.9 lójú òpó ti Facebook ká mú àwílé kan bẹ̀. Alàgbà Fìyí Adéwọlé láti Dublin, Republic of Ireland, àwọn sọ̀rọ̀ wọn ni já mọ̀ pé ọ̀rọ̀ yìí bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ni, ó sì wà nínú ìwé òfin wa o, ẹni tí ìbátọ́ ni kí wọ́n padà sí ilé ẹjọ́ dípò dídẹ̀ bíru ìjọba. Wọ́n ní ìṣòro tí a ní lórílẹ̀‐èdè Nàìjíríà nígbàkúgbà tí ilé ẹjọ́ bá ti ṣe ìdájọ́ tó tako èròǹgbà tàbí àwọn kan, wọ́n mọ dẹ̀bi ẹ̀rù ìjọba. Wọ́n ní nígbà tó jẹ́ pé a sì nígbàgbọ́ nínú ìwé òfin orílẹ̀‐èdè wa Nàìjíríà, kò sí nǹkan kan tí ààrẹ lè ṣe bí kò ṣe pé gbogbo ọmọ Nàìjíríà ló nígbàgbọ́ nínú ìdájọ́ ilé ẹjọ́. Kódà àtẹ̀yí tó tako ilé ẹjọ́ àtẹ̀yí tó jẹ́ ti ilé ẹjọ́, tàbá wo ilé ẹjọ́ náà ni ó dá sí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí. Ọ̀jọ̀gbọ́n Yemí Fárúnbí. Torí bá ààrẹ bá sọ̀rọ̀ nísìnyí, a ní ààrẹ ń sọ èyí tó wò ó, ilé ẹjọ́ náà ló tún yẹ ó sọ̀rọ̀. Ṣùgbọ́n ilé ẹjọ́ náà ni ọ̀rọ̀ wọn ń takora wọn.
1: Ọ̀rọ̀ wọn ò takora wọn. Judicial process Nàìjíríà gbogbo alámọ̀, High Court, Court of Appeal,
2: Supreme Court.
1: Ṣé mọ̀ pé nǹkan tó create political tension ẹnìkan ní election ní August? Ẹni kí INEC ó di register ẹgbẹ́ ẹ̀. Ẹ tó pè ń WLA máa mọ̀ wípé Minister of Justice was a defendant in this case. Minister of Justice and Attorney General under President ló wà. Lọ́ọ̀yà tó rán lọ sínú kéèsì yìí, San, tó rán lọ, ó sọ pé Attorney General sọ wípé kó sọ fún pé kẹ́dì register ẹgbẹ́.
0: Orúkọ ìjọba ní àfihàn ilé ìjọba yìí.
1: Ta ló wọn? Ṣé mi ló represent as Minister of Justice àbí President? So tí President ò bá ran iṣẹ́ bẹ́ẹ̀, a sì sọ pé mo pe ó mi ò ran iṣẹ́ tó lọ ṣe. You see, tí Minister of Justice ò bá wà involved in this case as a defender, tó dẹ̀ ran yàn lọ, tó dẹ̀ sọ wípé kíni kẹ́ di register, wọn ò ní fa President sínú ẹ̀. So ó lè má yìí nìyẹn, ẹ jẹ́ ká fìyè sẹ́gbẹ̀. But ọ̀rọ̀ ẹjọ́ náà ni àwọn tí wọ́n gba judgment Court of Appeal, wọ́n á padà Court of Appeal, ó yẹ kán arrest judge yẹn for contempt of Court of Appeal.
0: Ó yẹ kí wọ́n mú adájọ́ yẹn.
1: Contempt ló ṣe.
0: Lórí àga rẹ̀ níbi ẹni ohun tí wọ́n bá ṣe àṣegbé.
1: Kò sẹ́ni tó ń ṣe àṣegbé nílé ayé Ọlọ́run nìkan ni. Kò sẹ́ni tí ò ní check
2: and balances.
1: As a matter of fact, tí wọ́n bá kọ lẹ́tà sí Judicial Council. Pé adájọ́ kan wà o tí ò bẹ́ Court of Appeal, àbí Court of Appeal kan wà o tí ò bẹ́ Supreme Court. Judicial Council máa discipline ẹ, wọ́n lè retire ẹ, wọ́n lè dismiss ẹ. Punishment ti ẹ nìyẹn. But ẹni tí ó ní interest nkọ́, Judicial Council lè punish adájọ́, ṣùgbọ́n kò lè yí ẹjọ́
0: padà.
1: So wọ́n á ní accelerated hearing láti padà sí High Court of Appeal pé High Court flout decision yẹn. Chairman, I court judge Kanyo. Court of Appeal, judge better. Once he need dissenting voice, unanimously lamented, I agree. Tambalo Supreme Court, man, tabi meji. This is something in court of appeal. If one man any adjudge to body, one man pe ni high court to jeni kai ni kale she mistake. But about the court of appeal, matter tabi man.

0: ẹni ti ṣe igbákejì rìpẹ́tọ̀ àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá lẹ́ka eléìtòrísé àwọn ìmọ̀-ẹ̀rọ ohun ìròyìn láti jáde síta adégòkè fáyọ̀adé ló ti fi ń dáni lójú pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ló gbájúmọ́ àti rí dájú pé wọ́n dáàbò bo tolórí tẹ̀lẹ́mù ọmọ ilẹ̀ yìí jákèjádò gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ẹni tí ṣe igbákejì ọ̀gá àgbà yanyan ọ̀hún ló sọ̀rọ̀ ìdánilójú náà lásìkò àbẹ̀wò ẹnu iṣẹ́ eléyìí tó ṣe sólú iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ ọ̀yọ́ tó wà ní agbègbè ẹlẹ́yẹlé nílùú ìbàdàn fáyọ̀adé ẹni tó jẹ́ ọdúnmọ̀ ìpè onígbàgbọ́ ìpè àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ táwọn agbébọn eléyìí tí wọ́n jí gbé sí àkàtà wọn níjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n gba òmìnira padà láyọ̀ àti àlàáfíà láì ní faraṣèṣe òwò àfikún wípé ìlànà lílo irinṣẹ́ ìmọ̀-ẹ̀rọ ayé òde òní fún iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni àwọn ti kó síta láti dájú pé àwọn dóòlà ẹ̀mí àwọn èèyàn náà àwọn sì gbà wọ́n láyọ̀ àti àlàáfíà dig ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìmọ̀-ẹ̀rọ òun náà ló jẹ́ irinṣẹ́ ohun èròjà ọ̀tun eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ń lò láti fi ṣàwárí ṣèwádìí àti láti fi dènà ìwà ọ̀daràn tó wá jẹ́ òdì mímọ̀ wípé ó wá pọn dandan láti nígbàgbọ́ látọ̀dọ̀ àwọn aráàlú fún iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n sì tún fọwọ́sowọ́pọ̀ láti agbègbè ságbègbè pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa níkànnì 2FM 94.9 Ogundele Ọlárẹ̀wájú sọ̀rọ̀ ó jábọ̀ wípé igbákejì ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló rọ àwọn ọlọ́pàá láti dájú pé wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ ní ìlànà tó yẹ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ lójú ọ̀nà láti ṣe kóríyá fún àwọn aráàlú nípasẹ̀ àti mọ́ fún wọn ní àwọn ìròyìn bí nǹkan bá ṣe ń lọ tó lè ṣe ìrànwọ́ fún iṣẹ́ ètò ààbò nílẹ̀ yìí
1: àwọn aráàlú ọlọ́pàá ọ̀rẹ́ ìlú ni wọ́n ṣe lè nígbàgbọ́ tá a bá fọwọ́ bọwọ́ dáadáa tá a bára wa sọ òótọ́ tá a ṣiṣẹ́ bó ṣe ká ṣe tá a pè dúdú ní funfun tá a dẹ̀ ṣe iṣẹ́ wa bó ṣe ká ṣe tá a fún àwọn aráàlú ní feedback iṣẹ́ tẹ pé fún àti ṣe omi báyìí là ń bá ṣe èdè o tí òótọ́ bá ti wà láàrin àwọn méjèèjì nínú ká dáàbò bò lù trust wa àwọn aráàlú wa trust wa àwa náà trust àwọn aráàlú kò ní ní sí pé nǹkan ṣẹlẹ̀ ní agbègbè kan àwọn aráàlú tó ń sọ fún agbègbè tó ṣẹlẹ̀ àdúgbò táà náà dẹ̀ mẹ́ṣọ̀ pé gbogbo tó ń sọ fún ẹ àgbẹ̀ sáfẹ́fẹ́ àánà ó wà nù wá tó ní sí wàhálà jẹ́ iṣẹ́ ààbò fún ọmọ lọ.
0: bákan náà ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ abimbola olugbenga òun náà tún tẹnpẹlẹ mọ́ ọ̀rọ̀ rẹ̀ tó sì jẹ́ òde mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni àwọn ń ṣe ètò ọlọ́pàá táwọn ń fi mú fínlẹ̀ tó ń ti ìta lólobó tó sì jẹ́ pé àwọn ṣetán tẹ̀síwájú láti mọ dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́.

0: Eka torisi oro itu eko ijoba papo lori dewa Nigeria ti shedele lori ronyi kan tunje jade ipe oju opo iyen Nigeria Education Management Information System pe won ti towo bo ti awon ayederu eyan kan ti towo bo oju opo na be o ba gbagbe ronyi kan lo njaran wipe won pura si ikolu aye lujara si oju opo na to ni se pelu oro itu eko ijoba papo leyi tenda ba wipe o sese ki awon royin gbogbo tun be ni oju opo na ko jele ti awon ayederu eyan ti towo bo nigba ti nse dele lori oro ohun en ti se alakoso feto royin ati ibani soro folasade bori owo o sapejuwo royin na gege bi ile to sire lona to si kudi e ka to bori owo en to je odimo pe oju opo ohun si wa labe abo to peye ati pe ikolu aye lu jara kankan ku waye si oju opo na bi ti wu ko mo yin lo tin de se ti gbo yin lati kan ni 32 FM 94.9 ta kale si laughter house ori oke tin te premier mokola ibadan royin lo kire are orile de ti ukraine volodymyr zelensky ona ni o ti bale to ti de si bi apero awon orile de alagbara iyen G7 ile ti o nwaye iyen ni orile de france apero ipade G7 ohun nibe ni awon adari gbogbo lagbaye ni won ti pejopo soro lati je ki alaafia joba ati fifi opin si ogun tin waye laarin russia tako ile ukraine bakuna re orilede america donald trump una lo je odimo ipe ohun woye ipe ohun gbogbo yo lo bo se to ati bo se ye te awon o sise ohun to to fun ile ukraine leyin ogun olodun merin ile ti ile russia to ti gbena woju won eyi waye pelu bi ile ti united kingdom bi won se nje odi mo ipe ase idajo tuntun yo wa atako ile russia pelu bi won se nduro lori ile ukraine lojo ona lati fopin si ogun tako ile ukraine iroyin ere idaraya agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti real madrid antonio rudiger ọ̀nà ni a ti mú àdéhùn rẹ̀ sọ́wọ́ iwájú títí di ọdún 2027 pẹ̀lú èyí rudiger ọ̀nà ni yóò wà pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà títí di ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2027 agbábọ́ọ̀lù ẹni ọdún mẹ́tàléní ọgbọ̀n ọ̀hún ló buwọ́lu àdéhùn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid lásìkò tó wà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea lọ́dún 2022 lẹ́yìn èyí tí ó ti figagbága gbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Bákan náà ẹ̀wẹ̀ ilẹ̀ tunisia náà ni wọ́n ti fèsì sí àmì ayò márùn-ún sókan ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti sweden tí wọ́n fi dídùn dùn ìyà fún wọn lẹ́yìn tí wọ́n ti fọwọ́ sí júwèlé fún olórí akọ́nimọ̀ọ́gbá wọn sabri lamuchi tí wọ́n sì pààrọ̀ rẹ̀ pẹ̀lú adarí ayò mìíràn yẹn avi renard lamuchi ló jẹ́ akọ́nimọ̀ọ́gbá àkọ́kọ́ nínú ìtàn ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí wọ́n fọwọ́ sí júwèlé fún lẹ́yìn ìdíje kan dondo. Lágbo amúlùúdùn gbajúgbajà òṣèré orí ìtàgé èdè bàbá àjẹsà àti aya rẹ̀ lumini ọ̀nà ni a ti ń kí ọmọ rẹ̀ tuntun àkọ́bí káàbọ̀ ìyẹn ọmọkùnrin jòjòló ìyẹn kága omiyinka eléyìí tí wọ́n fi síta lójú òpó ti instagram níbi tí arábìnrin ọ̀hún ti ń kéde wípé ọmọ òun tuntun ọkùnrin ọ̀nà ni àwọn ń kí káàbọ̀ báyìí tí wọ́n sì ń dúpẹ́ wípé àwọn tún ti ní àfikún nínú mọ̀lẹ́bí àwọn ńṣe ni gbogbo àwọn mọ̀lẹ́bí ọ̀hún bẹ̀rẹ̀ sí ní ìdùnnú látàrí ọmọ tuntun jòjòló lómìnì eléyìí tó gbósùbà fún ọkọ rẹ̀ yẹn bàbá àjẹsà tó ṣàpèjúwe ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ bákan náà ló ń dúpẹ́ fún ipa ribiribi eléyìí tó kó nínú ìgbésí ayé òun àti bí òun ṣe di ọlọ́mọ láyé ó ṣàpèjúwe bíbí ọmọkùnrin ọ̀hún ìyẹn kága omiyinka gẹ́gẹ́ bí ẹ̀bùn tuntun eléyìí tí ojoojúmọ́ pé òun dúpẹ́ fún àǹfààní tí òun ní láti di ìyá lọ́mọ. Bí ẹ bá ní ìròyìn yàjọ́ kan abómi ìtẹ́fẹ́ fìtú àlétí ẹlẹ́fà tẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ sórí 0705-655-0949 0705-655-0949 abinews@32fm.com.ng iroyin oni juba ilo fun to san toni ni kan ni 32fm 94.9 ta kale si laughter house ori oke tente premier mokola ibadan peter olashuko lo tin royin e ma ya se o
1: bi gbogbo igi ba nwo we ni gbo igi ope oni wo we lai lai ni ikan ni fe yin e a o ni ye dun yin ninu nigba gbogbo abe mo ni o po koko ke o po
2: o si olorun mi o po
1: 32 FM 94.9 a nferin gba gbogbo

wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹfà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: ṣe bẹbẹ. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbẹ́dẹ́ o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó wà lẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfunkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Tamino Minini Olúfunkẹ́ Makinde láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọbabìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
1: Gbogbo yín là ń pè o.
2: Kàyéfì.

0: e gbogbo eni tin wo mo ti o pe ranse na olodumare o fun olomo
1: alaju
0: omo alalubarika ni o tori ta ba nton romo lowo lohun oba
1: mi ku ro mi koroko ti koko
0: eyan go ni don wo bere omo gidi o omo gidi lohun o fun gbogbo eni
1: ko omo bi samuel mo mi fe
0: fi samuel ile
1: omo bi iseyi makinde mo mi toro o Gómìnà tó ní wà tutù tí kì í pariwo. Ogunrun jẹnu jẹjẹ mu ti Abiodun.
0: Campaign team. Campaign team. Campaign man.
1: Ẹyà yòókù bọ́ lọ́rùn.
0: Ọ̀yà. Ọ̀yà.
1: Tọ́ọ̀gì ni ọ́ ọmọ sí àárọ̀ rẹ̀ àti ikán bẹ́ẹ̀ mọ́kànlá tí ń já tíkẹ́ẹ̀tì ní bàbá wọn sọ̀rọ̀.
0: Ẹ kò sí wàhálà ọmọ mi gan máa gbà.
1: Ilé kò sí ní surface cap
0: ló ń gbà. Kò sí wàhálà.
1: A fọ láì ní káàdì.
0: Ọmọ.
1: Ọmọ gbowó ọpẹ ni.
0: Ẹ mo para
1: sí ilé. Tó wà lálẹ́ kò lọ
0: jábùlù
1: àmì ṣé o ti fi ṣàgbèrò lẹ ni.
0: ọmọbìnrin kan ló ṣàlàyé ọ̀rọ̀ fáwọn oníròyìn pé bẹ bá bò léèrè òun ó rí wí bí ẹ bá bò léèrè òun ó rí sọ ìrìn àjò òun sórílẹ̀-èdè mali ó ní ẹ máa gbọ́ o lọ́gán o náà ni àwọn tí wọ́n máa ń fi ọmọ ṣòwò ẹrú lu ọmọ nílòkulò ó ní ni wọ́n sọ fún àwọn bóun sì ṣe rìnrìn àjò ayé òun ẹ máa gbọ́ ọ ọmọ ọdún méjìdínlógún ni ó ní láti ìpínlẹ̀ benue ó ní náà lòun ti wá ṣùgbọ́n orí padà kò ń yọ kúrò lákàtà àwọn afolúpọ̀npọ́n yanran ó ti yẹ yín báyẹn
1: anakun
0: ẹ̀kẹta tán bírú àgbà kò tí kì í kọ lórí ìwé ó ní mọkàn tí ọ̀dá sí ńlá o ó ní nítorí wípé ọ̀tọ̀ náà ni tí wọ́n sọ fún òun ọmọ wa ṣàlàyé ọ̀rọ̀ olókéré tán ogún ọkùnrin gbọdọ̀ kọjá lára àwọn lọ́jọ́ kan dondo.
1: ọba náà ẹka òkè.
0: ẹ wá gbogbogbò òsì ibi jẹ́ńdà ẹ̀ náà ni wọ́n ní ogún ọkùnrin ni
1: 20 men daily
0: bẹ́ẹ̀ ni lójúmọ́ ọmọ lára ọmọ ọdún méjìdínlógún láti ìpínlẹ̀ benue gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ oníbọn ti rìn gbèrègbèrègbèrègbèrè oní wọn kọ́kọ́ kó àwọn láti ìpínlẹ̀ enugu oníkan tó sọ̀ngọ́ àwọn wá sí ìpínlẹ̀ èkó ó ní gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún àwọn ó ní wọ́n sọ fún àwọn wípé ó yá ẹ kọ́kọ́ ẹ dọ́gbọ́n kẹ ẹ ṣe bí ìgbà tẹ́ ń tomi inú ọ̀rá ẹ parada
1: ẹgbẹ́ kí
0: ṣíọ́ wọ́tà ni wọ́n ní bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ló ti nínú yàrá inú ilé kan wọ́n ní ibẹ̀ náà làwọn wọ́n bá ti ṣílẹ̀kùn ibẹ̀ làwọn ọ̀rá mọ́ wọlé bẹ̀ ṣùgùrù
1: ṣùgùrù
0: ìgbà tó jẹ́ pé àwọn fẹ́ wọ mọ́tò àbáwọn ń ta omi ni wọ́n ní ibí náà ni wọ́n ti wá kó gbogbo àwọn jọ pọ́sá ó ní tí wọ́n fi tàkòtò àwọn kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ó ní báwọn ti bẹ̀rẹ̀ sí ní rìn lẹ́yọkọ̀ kéjèèjì ó ní bí eré bí àwàdà ó ní àwọn ń lọ bí wọ́n ti rìn síwájú díẹ̀.
1: ọ̀pàdé ẹ̀dàmọ̀ ẹ̀dá ọmọ aráyé.
0: àṣẹ wọn ń wọ ọ lọ ni kí wọn wọ gbó lọ ní báyìí.
1: ó yá màmá kò.
0: ọwọ́ ṣàlàyé ọ̀rọ̀ ó ní wọ́n wọ àwọn gba ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti ìlú adúláwọ̀ lọ́nà tí ò bófin mu ó ní kó tó di pé àwọn di orílẹ̀-èdè mali ó ní ṣe wárí àwọn èèyàn yìí ó ní bí wọn ti kọ́kọ́ sọ fún àwọn nìyẹn pé ẹ kọ́kọ́ ṣe bíi pé ẹ ń tomi ni o kó tó di pé wọ́n ráwọn kó kúrò nígbà tọmọ ọ̀hún ṣàlàyé ó ní lọ́gán táwọn padà di orílẹ̀-èdè mali tán ó ní ní ẹ bá bẹ̀rẹ̀ sí ní pín àwọn
1: káàkiri
0: lọ́wọ́ ti tà
1: náà ilé ò ṣe ń pè mọ́
0: olúwa ọ̀rọ̀ ti di hàn ó ní wọ́n wá pè fún òun wípé ó kéré tán o ọkùnrin ogún wípé náà ni òun àmọ́ bá lájọṣepọ̀ lójúmọ́ ó ní eventually ó sàpà gbogbo owó tó wá rí
1: sájì àdákẹ́
0: krista ó sàpadà escaper
1: mo bá dúpẹ́ lọ ọlọ́run free transfer
0: sobatek
1: láì play fún chelsea
0: sobatek. Sobatek.
1: Anakun. Ọlọ́mọ sí Alọ́mọ Ali.
0: Ó
1: ṣe dédé ọjọ́ bíi ọmọ ìyá mi kan lónìí.
0: Wàwù.
1: Ìfáǹfàánú ìyá Láídé nù.
0: Lónìí kan náà.
1: Honestly speaking.
0: Àwọn àtàntí mi jọ ṣe báàdì pọ̀ ni.
1: Olùwàtòyìn Florence Abẹ́bí mi.
0: Mo fẹ́ bá Florence mo fẹ́ ṣe bí bóyá kí n fi àwọn
1: kọ́. Ọlọ́jọ́ tó ra wọn.
0: Àlọ́mọ mi.
1: Ọlọ́run gbàgbé ẹnìkan.
0: Àti Florence.

0: Hello. Hello. Ẹ ká san orúkọ yín o. Yes sir. Hello sir. Ojú òpin yẹn ò tó dada. Oh, is call rawon. 0705-5949 tabi 0809-7949 plus 234-906-2949 ọ̀dà pé àkókò yẹn ti lọ. Ok, ẹjẹ̀ ń gbìyànjú ẹyọ kan ààyè. Hello, ẹ káàsán. Ẹ̀rọ
1: ẹ káàsán ẹ kú ètò.
0: Yes, mo.
1: Orúkọ mi ni Abídèmí Sulaimon Mupe láti omi ìyálé.
0: Yes, mo.
1: Orí tèmi fẹ́ mú bẹ́ẹ̀ ni ilé tí wọ́n lọ dáná sùn. O jẹ ko gbogbo ilé ti sábà di gbogbo nǹkan fan se yẹn. Ṣé kí ni wọ́n ń kọ́ ọmọ gé ṣe ń gbòógì tóbìnrin pọ̀ dé? Torí ẹ̀ mo fi láìkí sísà ké kúkú wọ̀bì kankan lẹ́yìn ojú yín.
0: Bẹ́ẹ̀ni. Gidi. O ti yé mi.
1: Ẹ máa tẹ̀síwájú láti
0: ọlọ́run
1: rẹ́rìn-ín
0: rẹ́rìn-ín bí wá ti ń yọrí. Inú wọ́n mọ dùn náà ni Olódùmarè ò ní banú wa jẹ́. Ó dà ẹjẹ́ ń ṣe báyìí. Ó dàbí pé mo ní àlejò kan nínú kulu pẹ̀lú mi àyín àmọ́ bó ṣe ń gbáradì. Hello.
2: Ẹ káàsán.
0: Yes sir, ẹ káàsán sir.
2: Àti bí n pé mo kí yín o.
0: Bá a bí n pé ẹ káàsán, yes sir.
2: Krista.
0: Onda.
2: Tí mo fẹ́ mú ni ti obìnrin aláboyún yìí tó tún lọ bá wọn adésùnmọ̀ yìí tó ń lọ bá wọn di kíní papọ̀. Àwọn orí ayé náà wà dàbí nǹkan.
0: Ẹ ṣeun Olódùmarè o. Yóò láàánú wa mo ní àlejò ní pẹ̀lú mi nínú kulù gbóhùnsáfẹ́fẹ́ yìí àlejò wa ẹ káàsán
3: ma
0: orúkọ yín àti iléeṣẹ́ tí ń ṣojú fún.
3: Orúkọ mi ni Esther Falade, mo ṣojú fún iléeṣẹ́ Substance Property. Iléeṣẹ́ Substance Property iléeṣẹ́ tó ń talẹ̀ iléeṣẹ́ Substance Property ká sọ fún àwọn èèyàn ní ọ̀sẹ̀ yìí wípé kí wọ́n ṣe ìpinnu tuntun. Bá a ṣe wọnú ọ̀sẹ̀ tuntun yìí kán ṣe kíni, kán ṣe ìpinnu tuntun wípé àwọn fẹ́ di onílẹ̀ lóṣù tá a wà yìí. Àwọn ìyálọ́jà kan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ wípé àwọn ọmọ wọn ọwọ́ wọn jí sówó Yorùbá bọ̀ wọ́n lówó tọmọ kékeré bá kọ́kọ́ rí àká ní fi máa ń jẹ ẹ mọ jẹ àwọn ọmọ yín kọkọ fowó tí
0: mo níjọ ń ti ẹnu yún.
3: Ẹ jẹ́ wá fi délẹ̀ mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gágẹ́ẹ̀tì lọ náwó sí gágẹ́ẹ̀tì dẹ́sì náwó sí rèé yóò bàjẹ́ gágẹ́ẹ̀tì sì rèé àwọn tó ṣe mọ nǹkan tó ṣe bẹ̀ upgrading ni o bó bá fi di oṣù kan sóṣù méjì sí wọn mọ upgrade ni àmọ́ ilẹ̀ tí wọ́n bá ra ilẹ̀ ó máa
0: yóò máa gbówó lórí sí
3: ni òun la ṣe wá ní ká sọ fún yín pé a ní estate mẹ́ta nílẹ̀ lọ́wọ́ báyìí a ní orange estate, a ní mango estate, a dẹ̀ ní apple estate. Orange estate wá wà ní olóje ní ológun ẹrú ₦3 million òun ní ilé wa tó wà níbẹ̀ yẹn. Mango estate wá wà ní Àkùfò lẹ́yìn secondary school tó wà lákùfò yẹn ₦2 million òun ní ilé wa tó wà níbẹ̀ yẹn. Apple estate wá wà ní Ayégún Olómi ₦4 million òun ní ilé wa tó wà ní ibẹ̀ yẹn. Àǹfààní dẹ̀ ń bẹ fún àwọn tí ò bá láǹfààní àti san owó wọn lẹ́ẹ̀kan kì sí àǹfààní bẹ láti san 40% ₦3 million ₦1.2 million péré ni tí ẹ̀ dẹ̀ san ₦1.8 million tó kù láàrin oṣù mẹ́fà. 40% ₦2 million is ₦800,000 tí ẹ̀ dẹ̀ san ₦1.2 million tó kù láàrin oṣù mẹ́fà. 40% ₦4 million is ₦1.6 million tí ẹ̀ dẹ̀ san ₦2.4 million tó kù láàrin oṣù mẹ́fà tí àǹfààní ò bá sí láti san gbowó yẹn lẹ́ẹ̀kan náà kì sí.
0: Iléeṣẹ́ Substance Properties pẹ̀lú aṣojú wọn Esther Kálíbọ́wá jẹ́ pé èèyàn bá ń dáwó èèyàn lọ Ọlọ́run má jẹ́ ara ìdá má jẹ́ ara ibi tó bá yẹ pé agbára ò bá gbé mọ́ pé mi ò lè ra iye tí mò ń dá yìí ṣe mọ́ tí mo yẹ bá sọ pé ẹ bá ń kówó mi ṣé ó ṣeéṣe kẹ́ ẹ dáwó èèyàn padà fún yàn tàbí bóyá àfojúsùn pé onímílíọ̀nù mẹ́rin ni mo fẹ́ ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo wá wò pé agbára ò sí bóyá kí n gbowó mi kí n fi lọ ro onímílíọ̀nù méjì ǹjẹ́ a ní bí orí ọ̀fẹ́ irú ẹ̀ ṣó wà àbí ó níye oṣù tí ẹ fún wa pé ó dáa o lẹ́yìn oṣù mẹ́fà àbòṣù márùn òun láti olè rò wà gbà padà
3: agbára wo mọ̀ ká lágbára ọlọ́run àmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ṣe sọ àǹfààní ń bẹ fún ẹni tó ti ń dáwó lọ tẹ́lẹ̀ tágbára rẹ̀ gbogbo lọ́mọ tó bá lóun fẹ́ gba owó rẹ̀ padà
0: kí lè rèdí tí ẹ fi ore ofe ati ma sanwo die die sile tori wipe gege bi ajosepo to wa laarin ile ise Sunset Property ati 32 FM ile ise temi ohun awe era ti o lomo ninu kini nkan tayin to fi yato si
3: ajosepo to domoran nlu nbe laarin Sunset
0: ibo ni oju opo ta ati le ri yin ati le ise yin
3: oju opo te se ri wa e le ri wa lori TikTok page wa at Sunset Property lori Facebook at Sunset Property lori Instagram at Sunset Property adetuni website to jeri pe www.sunsetproperty.com oni website so gbogbo awon ile ti mo daruko lata aro yi ta tin pe eri ma je mi nso ni
0: gbogbo number woni ka pe yin si
3: e le pe wa sori 091 646 15 00 tabi 091 155 0055 lekan se 091 155 0055 ede tun le pe afalamboroki sorry number ya mo kin to pe number afalamboroki mu afeso fun awon ara le pe tabari awon to wa experienced ninu real estate management afani be fun employment ni le se wa lati oni yi si ojo Friday e le kan si afalamboroki lori 080 557 670 84 gbogbo number wa ta pe yen ni ele ko si
0: baba fe wa le se yin ko bawo la se de le se
3: yin se ba le se wa laughter house ni le se wa wa premier hill ni mokola ni ilu ibadan onile gogoro street te ba ti de enu ona laughter house so fun mo pe en lo si Sunset office oma directing
0: e oruko yin le ko si ati le se te soju fun
3: Esther Falade mo soju fun ile se Sunset Property
0: e seun adupe to ko je bi ti a ri mo loni lori royin kayefe fun ti asiko ta wa titi gba mi ta tun ma paje awon akin akegbe wa mu fu wa lori ofin lodumare lowo oju eto lodumare oju oni ti wa ani sesin olubi npe fatoye lokomi adigun salam una lo gba se ohun to pe wa wole happy tuesday ire

0: civil and construction company. Ilese ajori money to ba je ka jori money ka finu se dawon elo to peye to dun boju wo ati lola steel and construction company lagbade fun gugu eyin agba sese ateye lara tuta te ba fi ajo ni ni tiki te gboroko ilekun onirin ati ni oju ferese ti pa ole onika orule onirin ayonru to da lope pelu awon ise rin mi ati lola steel and construction company to le ba yin se ise won da o tun da ju toke okun lo be lo si roju yodi contractor ni won iberu olorun ni won fi sise won anfani wa fawon to ba fe ko nipa ise yi won wa legbe reluwe laarin 2 kilometer 110 ati anoja lesi loya ibadan
1: ato wa ni idita ebe ni bus stop area ojo oju ona morosese to lo soyo
0: ero ba ni soro won ni 0805 701 3619 ati 0703 940 0431.
2: Kuba je 24 29 32 sha ti fe yin e pelu wa lori gbogbo ikoni bani dore konte 32 FM 949 fe yin e
3: gbogbo kolekole atagbaleku e wa gbo nti mo fe wi alaye to wa ninu re ni ke ba nfiti si ori palaye ninu re ni se lo dabi abc pataki li lo orule jera roofing system lo nti mo fe wi orule jera di to joju lowo ki ti sha tabi pawoda be o le gbo share share ojo labi orule jera di bo ran mini mini labe ile te ba fi orule jera di bo mo tutu o tun bu ewa ohun yi ko le ti o si gbe yo so nbe lati wa ra oju lowo orule jera ledi wo patapata laula mega top concept limited soju atalagbata kan gbogi lorilede Nigeria mo le ise ton se Gerard roofing system to je stone coated latorilede New Zealand to wa pelu warranty adota odun bako lo se nilo lati da mu lo si ilu Eko mo awon kole kole atagbaleko ti won mo yi on dara dara ni won mu di truck wole si Laula Mega Top Concept Limited Adex Road Orogun Express opopona marosi ojo ni ilu Ibadan ni won kale si 081 8548 1113.
4: Fujisun re ni ko ra leti ki o si ni ojo la to fokobale abi o ti le gbero ile kan tabi ile anipamo ile se substant property lo ti fi anfa adisile fun lori ile wa ti orange estate ni agbegbe ologun eru ni joba abile edo ni ilu ibadan pelu million meta naira lawon agbegbe to joju pelu eto abo to ìbákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifeout International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápánbárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pin sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yí pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ yàjọ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Southside Property Òrùlé Fòtẹ́tọ̀.
5: Doctor's Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Doctor's Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ú fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipo yohun ki moto awon wa Dr. Scrap o ra lowo yin e kan si won 09083013333 09083013333 09083013333 and

0: lọ́nà torí ó yẹ kí ìyá yẹn lè bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ pé kò yẹ kó kí ó fi bí fere fún obìnrin yẹn tó ìrànlọ́wọ́ tó bá dẹ̀ lè ṣe fún ọkọ kó ṣe é kó kàn ṣe tọlọ́run ṣùgbọ́n kó gbájúmọ́ ọmọ tiẹ̀ láti máa tọ́jú.
1: ẹ ṣe sẹ́ri ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ọmọ kan wà tán bá ti márì màmá wọn ò lè bá wọn sọ̀rọ̀ kan gbọ́ o even àwọn tó ń sì márì yes let's be realistic ká àkí ẹ̀mí pé èmi ò sí mẹ́ báyẹn ẹjọ́ tí wọ́n rò ní ká gbà pé màmá yẹn bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ ń kọ́ ó kàn ṣe pé tó bá ti délé ẹ̀sán ojú ò kì í gbà á kò sálábìámọ́ tó lè wo ọmọ ẹ̀ kí a máa jẹ́ kó wá dájú tán pátápátá mo rò bó ni ìyẹn sí màmá yẹn ń ṣe àwọn kan wà lè bá wọn sọ̀rọ̀ kan gbọ́ o wọ́n ẹ wò mí wọ́n máa ń fi lára wọn kò sí tẹ́ ẹ fẹ́ bá wọn sọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àgà tó bá tiẹ̀ jẹ́ tó bá jẹ́ pé ọwọ́ òun ò tí ì dókè kí wọ́n kàn rọra nàka sókè díẹ̀ kíkà wọ́n kàn rọra kájú ẹ̀kẹ́ wọn lọ wọ́n fi pa wọn ti arrive arrive ní tòde ọ̀tún tomorrow o ta ló wà lójúde lọ́run hello mo wà pẹ̀lú yín mà.
2: Ọmọbìnrin yẹn kó má gbé bùkátà tí ì ṣe tiẹ̀ kó má wulẹ̀ lọ kó jókòó táwọn ọmọ ẹ̀ ohun tó bá ní agbára ìyá mi
1: bẹ́ẹ̀ ni mà
2: ó máa fi tọ́jú ọkọ
1: bóyá kankan tó bá fẹ́ gbé lọ sí ilé ìwòsàn sí ìsọjá pé òun wa kẹ̀kẹ́ bóyá kó lọ máa gbé
2: bẹ́ẹ̀ ni ìyá mi
1: ok
2: kó má wulẹ̀ tọrùn bọ ohun tí ò sí ẹmọ tó fẹ́ lọ ṣe kó tó sílé wọn lórí orí ọmọbìnrin yẹn le ni torí náà mo advise ẹ o kó má gbé tira àwọn ọmọ tiẹ̀ ni kó máa tọ́jú owó tó bá dẹ̀ ni kó máa fi tọ́jú kó máa fi tọ́jú ẹ̀ díẹ̀ díẹ̀ kó má ní kó dà sí i.
1: Who is going to be my last caller for today's program? Oya ta ló wà lójúde lọ́run ìyá àwọn ti sáré wọlé. Hello.
3: Hello ma.
1: Mo wa pẹ̀lú yín sista.
3: Yes ma.
1: Orúkọ yín náà.
3: Ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ náà ni wípé irú ẹni yẹn.
1: Bẹ́ẹ̀ni.
3: Tó bá ní owó díẹ̀ díẹ̀ kó máa fún wọn irú kẹ̀kẹ́ rẹ̀ gẹ́ kó máa fi gbé. Kó wá owó kó fún oníkẹ̀kẹ́ ní owó kán fi gbé.
1: Ká máa fi gbé lọ tó bá fẹ́ lọ sí ilé ìwòsàn fún check-up.
3: Yóò bẹ́tà kó má gbé tira rárá. Torí ẹni ọmọ tí ẹ lọ ṣe tọ́lọ̀ fi ojú òní ti wà Adéyẹmọ Florence ni mà.
1: Àdúgbò ò lẹ́wà mà.
3: Ṣáàdì Muslim Odinjo.
1: Ámì dẹ̀ Modinjo ń jọ̀kan màá wá kí yín.
3: Ẹ jà mọ̀ màá máa retí yín mà.
1: Ẹ̀sán. Ẹ̀yin ara lè mú mọ́ lóore mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe gan-an ni. Well, àǹtí ẹ̀ náà wà ó join wa wọ́n ń gbọ́ mi báyìí live and direct. Wọ́n ní tó bá kọjú sí ẹ kó ta. Wọ́n ní tó bá kẹ̀yìn sí ẹ kó ta. Wọ́n ní ṣùgbọ́n tó bá ku ìwọ nìkan kò tó èrò ẹ̀ pa. Ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olúwa yẹ mi sí ọba obìnrin lórí afẹ́fẹ́ kò sí ń ta lè ṣe sí yẹn àtẹ́nì rèti. Èmi ń ṣẹ́rí padà lọ sílé bólúwa sí ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ìpàdé mi pẹ̀lú ń sùn dín aago méjì àbọ̀ lọ́la. Ojoojúmọ́ ni kí láti ṣe o Monday to Friday àwọn kan ní àwọn ọmọ excuse me ojoojúmọ́ ni ẹ wò mí o dàárọ̀.

wọ́n yẹ lọ́yàn létí ọkùnrin tí àlámù bá ti ń jíkè sọkùnrin tó ní bùkátà rọba rántí ọmọ tí ó pe dádì mi láàárọ̀ la fún rẹ lójì lóru àbùrọ̀mọ gbà yẹn mọ̀nà pé kó múra síṣẹ́ rẹ̀ ní ìsìn tó bá jẹ́ láti sọ bọ́lá skul fees lọ́dọ̀ ti yí wà láọ̀rọ̀ yóò jẹ má láàmù lálọ́ọ̀dọ̀ tí pè é pẹ́ṣẹ́ ìgbàgbé àdéhùn àdéhùn oníbẹ̀ láàrin tẹ́nàtì àti lálọ́ọ̀dọ̀ kọjá akọ́ ọmọ tẹ̀ jẹ́ ọmọ ọlọ́wọ́ ẹwọ́n ọjà rẹ ọlọ́wọ́ dojú tí àwọn ìjà wẹ̀ ń ta agbọ́dọ̀ bá dọ̀dọ̀ àwọn ọlọ́mọ tó mọ́ ọjà mú onígbà jábọ̀ tó mọ̀ mú abẹ́jì àti òjà ṣẹ́yẹ̀ tọ́nu kọ́ mọ́ torí yínká mo ṣe ń kọrin ọdẹ o ọlọ́ ìfìdíṣẹ́ alájẹ́ kò tẹ̀dó ọlọ́ àpírítì máàmà fẹ́ẹ́ tí fàṣọ kọsẹ̀ nídìí odò ní challenge alájẹ́ ẹ̀rọ àti ìfà débi sí àlùbáríkà yóò ní wọ́ọ̀kù akérògbà àwọ̀ tán bàbá yìí kò lè yáyé kò lè yáyé ìta ṣe tá a fi wù yàn lọ́wọ́ ní jẹ́ ṣe tẹ́ lọ́wọ́ yín ẹ kú fẹ́ gidi gan ni ìjọba lè yan tí a ṣe ní bẹ́ẹ̀ di ìjọba ó di next year òní bẹ́ẹ̀ di ọmọ ìyá mi o mo ti yáàtì olúwa tóyìn florence abẹ̀bí ayé àdìgún àwọn tó wá mú wọn lé wa bóyá fi nǹkan lẹ̀ bí wọ́n fi nǹkan lẹ̀ mi ọmọ tó rí mi ò pilẹ̀ sí ń lé o happy birthday to you sis ẹ̀mí yóò gùn ọlọ́run wà ọmọ wa o alájẹ́ bisalam sir permission to get away ó dàrọ̀.

gbẹ̀rún ẹ má bínú ó ṣe lọ jáde ajá àtà ọ̀fẹ́ lóko bẹ́ẹ̀ rí o àṣà ọ̀pẹ́ lóko bẹ́ẹ̀ rí ó ní bó ṣe jẹ́ ni ṣé dáadáa lẹwà ẹ kúrò lẹ́ ọmọdé ilé ilé yìí mú kíyìn àgbà gba ilé yìí mú kíyìn ìlọ́kùnrin ìlóbìnrin ṣé dáadáa lẹwà ṣé dáadáa ni mo sì bá yín ẹ kúrò lẹ́ ẹ kú bọ́wọ́ ṣẹ́ṣe yá sí látàárọ̀ ìyá elizabeth bó o ṣe ń pè mí lálálá ni mò ń rí etí mi òde ìgbìyànjú ọmọkùnrin nílé ayé a máa yí bíi sí àrìn náà ni.

afẹ́fẹ́ tó ń fẹ́ báyìí ó yá máa fẹ́ ohun mi rokún ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó ń fẹ́ máa fóhun mi rọ̀sà délé akínmọ̀dé délé ìjìnlẹ̀ ààyè oyin náà ni lẹ́yìn iṣẹ́ lètò ìkànnì alára àgbà yìí dàrẹ́ 32fm 94.9 tó pọ̀ gbọ́ ni ìwọ náà ti gbọ́ dáadáa ó ṣe bí eré ó sì overtake kí wọ́n porógódó wọn ti ẹ mọ̀nà tó fẹ́ gbé gbà ó kàn ń lọ́n ti ẹ ní nígbà tí ò bá wọn ṣọ̀tẹ̀ tí ò bá wọn ṣe pé títà wá nìkan ni.

ọkùnrin alálẹ́yà nínú kẹ́ máa ń kọ ẹ ìmájìgbé mò ń kọ orin ẹ kọ ìmájìgbé mò ń kọrin ẹ ìmájìgbé ọmọ yìí fẹ́ ṣe wedding ẹ wá pè mí lólórin.

tàbí kí n mọ kọrin ni ìbò mo ti fẹ bẹrẹ gan alẹ o gbadun mo fẹ palẹ a láyé ìṣàlètò yìí tẹ ń gbọ 32fm radio 4.9 ìkànnì kan ṣoṣo tó ń dẹrìn pa gbogbo àgbáńláyé pé ẹgbẹ ronú kúrò lọkàn ìrònú ò ṣe nǹkan ẹrí bẹẹ ṣe yòrò tán lòmíì sì ronú kò lè jẹun ó wá gbẹ tán ń bẹ mọra rẹ lè mọ bọ́ ọ bá lọ ayé ọmọ tẹ̀síwájú ni o lọ́mọ wò mí lórí facebook wa orí bí mo ṣe dúró tán ó ní kí gbogbo aráyé o wọ́n fàyè sílẹ̀.

0: àtọmọ kékeré rí àtàgbàlagbà ẹragbà gáàdì jìjì gáàdì ṣe gáàdì jìjì gáàdì ń fi tẹ.
1: Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́ ma ẹ̀rọ ma. Ẹ̀lọ́. Ó.
1: Ẹ̀kú àlẹ̀.
0: Ẹ̀kú ọ̀lẹ́ o.
1: Yes, ẹ̀fà tààrọ̀ ẹ̀kú sẹ́ o.
0: Ó kọ yín.
1: Rọ́mọkẹ́ Ọládẹ̀jọ́ ni o.
0: Rọ́mọkẹ́ Ọládẹ̀jọ́ láti àdúgbò náà.
1: Láti bọ́n fọ̀tò.
0: Bọ́n fọ̀tò ẹ̀ kọ́ lẹ pẹ̀ níjẹ̀jú àbí.
1: Èmi náà ni.
0: Ẹ̀wọ̀n bínú. Ẹ̀wọ̀n bínú ń yọ sí ìjẹ̀jọ́. Ṣé ẹ̀mi eléyìí ni? Ṣé ẹ̀mi orin ni? Ẹ̀mọrin yìí ẹ̀mọrin yìí nǹkan yìí.
1: Bá mi ò kọ́ yín nǹkan o.
0: Kí lè wá fẹ́ kọ? N kún lè fẹ́ kọ.
1: Bàárí
0: bẹ́ẹ̀ kọ.
1: Bàárí mi mọ̀ o.
0: Ẹ̀
1: kọ́ yín. Bàárí mi mọ̀ mi.
0: Báláwo ò kọ́ yín nǹkan. Ẹ̀ báyìí wá bàárí ṣe gbọ́.
1: Oh yeah.

0: bàtírí bàtírí àdìgbà.
1: Olùrẹ̀dẹ̀ ìjànrẹ̀dẹ̀ o, olùrẹ̀dẹ̀ ìjànrẹ̀dẹ̀.
0: Láàrin ìjẹ́jú kan ní o.
2: Olùrẹ̀dẹ̀ ìjànrẹ̀dẹ̀ o, olùrẹ̀dẹ̀ ìjànrẹ̀dẹ̀ o, àlọ́ mi àlọ́ o, oye. Àlọ́ mi àlọ́ dókítà fẹ́ pé èdè o.
0: Mo bá wà lóyún, mo ń bá yín bọ̀.
1: Àlọ́mí alọ́dọ́kítà fẹ́ pé èdè o.
2: Olùrẹ̀dẹ̀
0: àjà ń rẹ̀ṣẹ̀ o. Ẹ̀jẹ̀ mi
2: nílé
0: ẹni sùn. Orúkọ
2: ẹ̀ bá ń gbà bàárẹ̀ ilé tó kó o.
0: Ẹni sùn.
2: Ìyá kan ló ṣàyè ọ̀yá. Ọyá kí lẹ
0: sọ. Bóò lẹ ṣe mọ àwọn orin? Bóò lẹ ṣe mọ àwọn orin?
2: Láti bàárí gan, láti kékeré mo ti bá ń gbọ̀.
0: Ta ló mọ̀ ń pè ṣẹ́ ìlẹ̀ lọ́mọ ra bàárí lórí ọjà fúnra yín ni? Àbí ta ló ń gbọ̀
2: lẹ́yìn fún mi? Ó wà lórí fóònù gan tó pọ̀. Mo láìkì bàárí gan.
0: Ẹ láìkì bàárí gan. Kí ni nẹ́tọ̀kì yẹn ò dúró lójú kan? Ẹ tíráì kẹ́ ẹ pè mí padà ẹjọ́ nítorí ọlọ́run. Kò fẹ́ ká ẹ kọ́ dáadáa, ẹ kúrò níbi ẹ̀gbẹ́ rédíò tẹ́wà. Ká lè gbọ́ra wa dáadáa ni. Tí mo fi jẹ́ ó wọlé.
1: Mo wà fún bàbá pẹ̀lú màmá.
0: Ìyá yìí lè pè padà torí reception tó ń wọlé yẹn ò fàmílíà dáadáa.

Lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ Tuesday edition on your darling station 32FM 94.9. Ọmọ yín ló wà ń bẹ̀ ọ̀rẹ́ yín pàdé yín ìmùlẹ́yìn ìjìnlẹ̀ tí yín gọ́gọ́gọ́gọ́. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀.

dẹ́lẹ̀ ìjìnlẹ̀ àwọn beauty tó máa ń wà nú orin àbí kí n sọ pé àwọn fàájì tó wà nínú lyrics tí olórin ṣe àgbékalẹ̀ a máa ń jẹ́ kí orin wùyàn gbọ́hun most times composition àti arrangement pàápàá jùlọ arrangement báwọn onílù ń gbìyànjú wọ́n máa ń fẹ́ lu ìlù kọjá ààyè ńgbà mí tí producer ò bá lè nùnú dẹ̀dẹ̀ tó bá débẹ̀ wàá change the beat ni especially studio work àbẹ̀rẹ̀ àwọn studio engineer bú mi wọ́n ti jó lu gbogbo tó fẹ́ lu àwọn yọ̀ọ̀ náà fẹ́ yọ̀ọ̀ ń bẹ̀ tẹ́ àwọn bá wá jẹ́ mọ́ni bọ́dẹ̀ lulú wọn ni o.

àwọn kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájú tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájàfẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn k

0: God bless you. Nígbà tí wọ́n pè wọ́n ní wọ́n lọ sórí orí báàlì ó jẹ̀ tún gbọ́. Tó yẹ kó béèrè fún àánú. Sọmọ tán wòlíì báàlì. Wòlíì báàlì ló wà ní ìbòjàrí.
1: Lion's Den.
0: Ó rà Lion's Den.
1: Ṣé
0: tán ṣe Lion's Den? Ṣé tán ṣe di Lion King? Ìyẹn wòlíì báàlì. Ayé mi o. Ẹjọ́ bó lẹ ṣe bó lẹ ṣe dáwọ́ káàsì jọ ilẹ̀. Báwo ni mo ṣe débi ọkọ mi? Ọkọ mi, báwo mo ṣe débi? Ta ló wà ní wo kí wọ́n wò ní? Ṣé wọn náà túmọ̀ ṣé ó ń ru ẹ lójú ni? Ní wo kìnìún, ó ń ru ẹ lójú délé.
2: Ẹ tọ́ fàyọ nínú wo kìnìún.
0: Ẹ ta ni.
2: Wo ní ìbálẹ̀ kọ ni?
0: Bàbá yìí.
2: Lion King.
0: Bàbá yìí kí ló wá mọ̀?
3: Daniel!
0: Oh, they pray, they sang the Holy Ghost, Moskenda. Why not go over?
4: I'm going to go to the hospital.
0: Ayide.

òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́ balade ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kàn tọ̀ ṣe ti kágbọ̀n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 fm 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.

0: ìbáwọn ìyá mi òṣùrùngà alákòóró jíkù jíkù.
1: Ìwọ́n lọ para wọn pọ̀rọ̀ jàre o.
0: Báyìí ẹ̀yin pàìtọ̀ pàìtọ̀. Báyìí ẹ̀yin àgbà àfá ẹ̀yin ìmáàmù. Báyìí ẹ̀yin wòlíì ẹ̀yin wàléèyì. Báyìí ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣègùn ẹ̀yin adáhunṣe. Ìbáyìí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ nǹkan kan. Báyìí ẹ̀yin tẹ́ ẹ dá nǹkan mọ̀. Èmi náà sì yà tún ṣe bára mi náà.
1: Wọ́n lọ pa ara wọn pọ̀. Wọ́n ní wọ́n
0: fẹ́. Àwọn èèyàn ní Tomilani ìgan pọ̀, ó ń ṣèbàwọn èèyàn, ó tún ṣèbàárẹ̀.
1: Wọ́n lọ ṣe ṣe.
0: Nígbà mí, ẹ̀rọ ara mi á sì máa dá nìkan nìkan bà mí. Fún di èyí, mo yá tún ṣe bá ara mi.
1: Gbogbo
0: àwọn màláìkà tí wọ́n ń ṣiṣẹ́ ní wákàtí. Báwọn màmá, báwọn bàbá. Ìbà ẹ̀yin orí adé, ẹ̀yin ejìgbà lẹ̀kẹ̀.
1: Àní wọ́n ní wọ́n fẹ́ bá tó jíjẹ rẹ́mọ̀ fẹ́ jẹ òun.
0: Ìbába bá mi George Ayinde, atọ́ba tẹ́lẹ̀ má ṣiṣẹ́ ọba.
1: Wọ́n lọ ṣiṣẹ́
0: ẹ̀ka àlẹ́ mo ti dé o.

Ìyàdá ọmọ apọ́n mẹ́rìndínlógún ọfà mẹ́rìndínlógún ẹrú oníkòyí ni wọ́n wọn ò tí mọwọ́ ogun. Ṣé dáadáa lábáyín? Ṣàlàáfíà ni kó wá wá wà. Rẹ́mi máa ṣe. Ṣé síbi ilé wa ń dúkogó? Ṣíṣẹ̀ kẹrẹ ń fọ̀ wọ̀yọ̀. Ṣé tò gbogbo ń tò, ṣé dùndùn ń dún? Ṣáwọn àlùjò yàdí bẹ̀m̀bẹ́ ṣé bẹbẹ òpin o.

lóòótọ́ mà ni. Àwọn ẹranko kan wà lóòótọ́ tó jẹ́ wípé wọ́n burú ju àǹjọ̀nú ọ̀tá lọ. Àwọn ẹranko kan dẹ̀ wà tó jẹ́ wípé jẹ́ ni wọ́n ń lọ. Àwọn ẹranko kan wà wọ́n lè ṣe ni ní ṣùtá o. Àwọn míì wà kò sí nǹkan kan tán lè ṣe fún yàn. Ọlọ́run ọba mi náà ló dá gbogbo wọn. Bàbá ń bára wa jẹ́. Ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook. Ẹ̀rọ̀kúta tún sọ lálẹ́ yìí. A tún yà lára ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tá à ń sọ. Bẹ́ẹ̀ lẹ́tùn lórí ọ̀fẹ́ láti wo bí ẹranko ọ̀hún bó ṣe rí. Ọlọ́run ọba mi dá nǹkan.

nibo lati da kika iwe irinkirindo ninu gbo elegbeje duro lose to koja ibi ti irinkirindo ti ni ki iwin to wa ninu fila fila saye po ba ohun lo sodo omobirin to se lore lasiko ti won wa ninu idamu elegbara o lo ki fun ohun ibe nla ti da duro lose to koja iwin na lo pa o bo pa omobirin na wa fi letter kan ranse si irinkirindo ilo wa ninu letter na ibe lati bere loni odo iranti ni itoju ebora olokun ojo kedogun osu kejila edegbewa odun o le mejileladota leyin ku oluwa wa irinkirindo mi owon o yo pupo nigba ti mo ri onise re nitori o pe ti mo tin se aniyan wi pe kin ti le mo bi o tin rin afi bi eni pe o de okan mi ni eku atijo o inise ti o pe to be ki e to kuro ni ilu awon edida re mo ro pe e se ise pataki nibe ni awon ore mi ki yin pupo ki e ba mi ki awon ore ti yin na nkan ti e ba je ku ki e ma fi ti wa ranse si wa o n ko ri aye kowe pupo nisinsin yi emi ni tin ife pataki nigba ti mo ri iwe yi afi bi eni pe won fi mi joba ni mo ka le kini mo ka le keji mo ka le keta ko sa le so iye igba ti mo ka tan mo gbe fun awon ore mi ajo ka mo si bere si se orisirisi ibere je o ko gbadun iwe na nje eyi ti o ko seyin yi ko fi ife han to nkan ti e ba je ku ki e ma fi ti wa ranse si wa o nje bi o ba feran mi oni wi pe aro mi so ohun dan nkan ti mo wi ni pe bi o ba je pe o le fe mi ki atile ni mo wi pe mo fe fe ṣugbọn o bere alaafia mi o eyin ore mi nkan se si ona igbo elegbeje nkan se leyin eyi o pe iwin inu fila fila saye po o bere si se ibere wonyi lowo re nibo lo wa nigba ti ori o ba iya re lodo re bi ki lo ti wina nigba ti ori o nje ko bere bi ara mi ti le si je ko rerin nigba ti ojise fun se ko ran ni ise miran si mi o bere ijo ti a o de ati be be lo iru ibere ba wonyi ni mo se lowo iwin na ibi ti mo si tin se be o ti so fun mi pe o bere bi mo ba kowe si ohun tabi n ko ko ati wipe ohun so pe n ko ri nkan fi kowe igba na ni iwin na to ranti pe o fi ohun ikowe kan ranse si mi ebi mo ba fe ko iwe si enikeni loju ona I ma lo won eyin ore mi n ko le so bi inu mi ti dun to nigba ti iwin na jise bayi fun mi ounje ti mo je yato lojo na ara mi si ya ju bi o ti n yari lo inu omo na ni mo ro titi ile fi su igba ti mo si ma laala ohun ni mo laari mo ri ajo n gbe ibi kan bi tokotaya igba ti mo ji ti mo ro ala yi fun awon eniyan mi won ni ala buruku ni won ni bi mo ti ri ti ajo n gbe loju ala o dara eyi ni pe a ko ni jo gbe po bi tokotaya oro ti mo n so ikuro ni kekere nitori mo fere ku nibi ti won ti n tumo ala na fun mi n ko si jeun titi ile ojo keji fi su nitori ala na eyi ti o tile tun pa mi lerin ni pe n ko ki inu laye wa ti o tumo ala na fun mi mo bi o ba koja n ko je ki bi o si fi ese ko n ko je wi pe ki o pele be ni mo se titi ile ojo na fi su nigba ti mo tun sun lale o tun laala ri mo ri pe a bere si ja ati wi pe atuka oun lo si apa kan emi na n lo si apa kan inu mi dun re koja nigba ti mo ji nitori gege bi itumo ti awon eniyan mi ti n se ala ile yi ni dara yi ni pe a o jo ba ara wa re bi mo ti ji lojo keji mo ti yara ke si inu laye wa mo ni mo ti laala miran ati ja loju ala awon eniyan wa si wa mo pe orun ife ni mo n wa sun ni temi won da mi ni inu dun won ni ala re dara irinkirindo ala re da e o fe ara yin ki ma sa ba oro ogun lo titi miran fesi iwe ti ife pataki ko nkan ti mo ko ni eyi oju ona oke ironu ti nbe ninu gbo elegbeje ojo 16 osu kejila edegbewa odun o le mejileladota leyin iku oluwa wa ife pataki temi owon kin to ba ba oro mi lo mo ni lati ko dupe lowo yin fun iwe yin ti mo ri gba laipe mo si ro pe eyin na yo mo bi okan mi ti ri si yin ki o to di pe mo ni lati ranse wi pe ki won lo wo yin wa fun mi afi olorun oba nikan to le mo bi okan mi ti ri lati igba ti mo ti fi yin sile ko si ojo kan lati igba ti mo ti kuro lodo yin ti n ko ranti yin wakati kan ko ti le re koja lai je pe mo ronu nipa yin ori emi mi ni e duro le n ko si le mu yin kuro lokan ṣugbọn n ko fẹ ki ẹ ni ero pe
bẹ́ẹ̀ ni gbogbo obìnrin rí sí mi ó ti o ìṣe bẹ́ẹ̀ kí ó tó di pé a mọ ara wa obìnrin máa ń rùn sí mi ni ẹ jọ̀wọ́ kí ẹ ṣe àforíjì ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni mo sọ bí ìgbọ̀nsẹ̀ ni obìnrin máa ń rí lójú mi ṣùgbọ́n ọ̀rọ̀ tiyín ti yàtọ̀ pátápátá tiyín yìí ló sì wá fi hàn pé ìwà ni ènìyàn ń pè ní ìfẹ́ ìfẹ́ kò lórúkọ méjì ájò mi tí ẹ ṣe ní ọjọ́ tí ẹlẹ́gbẹ́ra fi lé mi tí mo já lu omi kò lè ṣe é gbàgbé bí mo tilẹ̀ gbàgbé ẹ̀yin pàápàá jẹ́ bí ẹlẹ́gbẹ́ra bá ti pa mí ní ọjọ́ náà ta ni ìbá máa jẹ́ ìrìnkìrìndò lónìí ìwà ni ìfẹ́ ẹ ti fi ìwà yín gbé èso ìfẹ́ sí inú mi èso náà ti hù ó ti ní ẹ̀ka ó ti ní ewé ó sì ti ní gbòǹgbò ó gbalẹ̀ kankan nínú mi tó bẹ́ẹ̀ tí n kò lè mú ọkàn kúrò lára yín mọ́ bí mo ti ń kọ ìwé yìí ẹ̀yin ni ó dára jùlọ ní òde ayé lójú mi orí yín ń wùn mí ọrùn yín ń wùn mí irun orí yín ń wùn mí èékán ọwọ́ àti ẹsẹ̀ ń wùn mí iwájú yín dára ìpàkọ́ yín dára ẹ̀yin lójú yín dára ìpéǹpéjú yín dára ẹ̀yin ẹnu yín dára ètè òkè àti ti ìsàlẹ̀ yín dára pẹ̀lú mo fẹ́ràn apá yín mo fẹ́ràn ẹsẹ̀ yín mo fẹ́ràn orúnkún yín mo fẹ́ràn ọrùn ẹsẹ̀ yín àtẹ́lẹwọ́ àti àtẹ́lẹsẹ̀ yín sì dára ju ti ẹnikẹ́ni lọ ẹ̀yin yín bí ẹ bá ń kọjá àti iwájú yín bí ẹ bá ń bọ̀ jẹ́ ohun iyì pàtàkì lójú mi ìdìde yín mú kí ọmọ ẹlòmíràn fẹ́ kí òun dìde ìsọ̀rọ̀ yín mú kí ọmọ ẹlòmíràn fẹ́ sọ̀rọ̀ ìjókòó yín mú kí ọmọ ẹlòmíràn fẹ́ jókòó ìrìn ẹsẹ̀ yín sì ń dàbí ẹni pé kí ènìyàn máa fi ẹsẹ̀ rìn láéláé ni nígbà tí mo rí yín ní ọjọ́ sí aṣọ tí ẹrú dàbí ẹni pé wọ́n bí yín mọ́ ni ẹ̀wù tí ẹ wọ̀ dàbí ẹ̀wù ọba pàtàkì ilé tí ẹ wé dàbí òkúta olówó iyebíye bẹ́ẹ̀ ni odindi ọjọ́ mẹ́fà ni mo fi láàlàá rí ìgboro yín ẹkùn kò mọ iye ara rẹ̀ ẹ kò lè mọ bí ẹ ti ní iyì tó lójú àwọn ọmọ aráyé nítorí n kò mọ bí mo ti ṣe lè ṣe àpèjúwe yín ju wípé nígbà tí mo fi ojú inú wò yín láti òkè dé ìsàlẹ̀ ẹ dàbí ìgbà tí oòrùn bá ṣẹ̀ṣẹ̀ yọ ní òwúrọ̀ ní ìgbà ẹ̀rùn tí ojú ọjọ́ mọ́lẹ̀ kedere tí ìdìde oòrùn náà wú ni tí ó tan ìmọ́lẹ̀ ológo rẹ̀ sí ara onírúurú àwọn nǹkan tí ń bẹ ní orí ilẹ̀ ayé àwọn arẹwà kòkòrò àwọn ẹranko dídára àwọn ẹyẹ tí ó wuni àti onírúurú gbogbo ẹ̀dá alàyè àwọn ẹlẹ́mìí àwọn aláìní ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ rí ọ̀rẹ́ mi tòótọ́ ìfẹ́ pàtàkì tí ó gbin ìfẹ́ sí mi lọ́kàn tí ìfẹ́ ń gùn mí ká bíi kẹ̀kẹ́ ó ń gbé mi kiri bíi mọ́tò tí ó ń tì mí sìn tì mí sọ̀hún bí ìgbà tí ẹ̀fúùfù bá ń fẹ igi oko mo rò pé ẹ̀yin náà wà á rí nípa ọ̀rọ̀ tí mo sọ yìí irú ipò tí ẹ wà lọ́kàn mi mo sì bẹ̀ yín tọkàntọkàn wípé kí ẹ má ṣe bínú láti gbọ́ ọ̀rọ̀ tí wọn ò bá yín sọ nípa irú ipò tí mo wà yìí ìfẹ́ pàtàkì mi ọ̀wọ́n ṣé ẹ kò fẹ́ kí n kú láìrò tẹ́lẹ̀ láì ṣe àní-àní èmi náà mọ̀ pé ẹ kò fẹ́ bẹ́ẹ̀ dípò eléyìí ni àfi ọ̀tá mi ni ẹ lè ní èrò burúkú sí níwọ̀n bí ó sì ti jẹ́ pé ẹ kò fẹ́ nǹkan búburú sí mi mo fẹ́ kí ẹ ṣe ọ̀rọ̀ mi yìí ní àṣepé kí ọjọ́ náà kí ó lè dé tí èmi àti yín yóò wà ìtọkọtaya mo rò pé ọ̀rọ̀ tí mo sọ yìí kò ní bí yín nínú bí ó bá sì bí yín nínú mo bẹ̀ yín kí ẹ dáríjì mi kí ẹ fi ara yín sí ipò mi mo sì tún bẹ̀ yín pé bí ó ti wù kí ó rí kí ẹ má ṣàìfèsì ìwé yìí kí ẹ sì jọ̀wọ́ kí ẹ má ṣe jẹ́ kí èsì náà pẹ́ ẹ bá mi kí gbogbo àwọn ará ilé yín ó dùn mí pé n kò lè rí bàbá ní ìjọsí kí ẹ kí wọn fún mi ó dàbí ẹni pé ẹ sọ fún mi pé àbúrò yín kan lọ sí ìdálẹ̀ ní ìjọsí ó ti dé bí bí ó bá ti dé ẹ bá mi kí dáadáa ó dìgbà díẹ̀ náà mo máa retí ìwé yín èmi ni tiyín títí mo fi máa kú ìrìnkèrindò níbi la dá ìtàn yìí dúró lónìí ìrìnkèrindò nínú gbó elégbèje látọwọ́ bàbá wa olóògbé dí òfágún wa a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo tí ń jẹ tọ́lọ́hún ẹranko tá a fẹ́ sọ lálẹ́ yìí ẹ lọ sórí Facebook ẹtẹ 32FM 949 fẹ̀yìn ẹ̀ 32FM 949 fẹ̀yìn ẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀tì máa rí fúnra fídíò ẹranko náà ètò sì ń tẹ̀síwájú ẹ̀ ǹlẹ́ ó jẹ́ ẹ kú kalẹ̀.

kuku akọ o won se sege akọ ṣugbọn kini kan ma nwa lori atako atabo bi ogbe bayi o ma nwa lori akọ o ma nwa lori abo na enu won oju won ori won o fe dabi tadiye tabi bi pepeye orun won ma ngun ika bi merin merin lo ma nwa lese won kokan atako atabo oju mejeji o wa legbegbe awon abo awon ako awo bulu o ma nsaba po gan ninu awo won ṣugbọn te ba ti rele ti iru e ti ogun ket mo wi pe abo ni eleyi ti iru e ba gun to de ma na to je pe to ba na to ba fe awada bi abebe ako la won yen ko si nkan meji ti won ma nfi iye won yi se ti won ba nfe won fi ndogbon pe abo ni bo ba ti fe se ajosepo la ko eye okini won ma nsaba se bayi fa won abo won pe abo ori bi mo se lewa to ni osan to ba ma ri gbajumo ti o jabo eye ori igi ni o ma fi se faje ori ewa mi bo se to ni bo ba fe gbogbo ye bayi ah awo e awa wo abo yi awo loju ewa e awo abo yi loju ṣugbọn awọn abo naa bi won o se lewa to won ma nsoge won ma nsakọ o won a kọkọ ye akọ iwo daada ṣe wo ile gbọ bukata mi sa won a wo pe ṣe wo itakọ ṣe sa ibi ti akọ ba tobi meji mẹta ti won du abo won a ye won wo kan to mu kan nu won tawọn akọ yi ba wa fẹ iye won bi won ṣe nfẹ yi ti won ba mi won ma mi sotun so si a ma wa dun woro bi isere omode ngba ta won omo ba wa kekere ti won ba nke ta ma wa mi woro fun won a ma wa dun se be won si ma saba gbe papo won feran lati ma gbe papo sugbon eyi to po ju nnu ojo aye won won fi ma n wa ohun ti won fe je ni won ma fenu tule bi awon ediye bi awon pepe ye ṣugbọn bi won se wa tobi toyi won ma fo won ma nfo e se ri ninu foran video ibi ti kan ti nfo o kan je ififo won ki se fifo bi bi eye igun o tabi fifo bi awon eye aparo tabi awon eye to ma nfo loju orun won le fo paapaa julọ to ba wa ninu ewu to nilo lati sa lo won a sare gbera nle won a fo kuro lapa be ṣugbọn fifo won won ki le fo pupọ to ba fo die siwaju won a tun balẹ won e fo lo soju orun bi tawon eye to ku won a fo lalẹ awon eye okin ori igi ni won ma nsaba fo lo lati lo sun o mo miran tin gbe awa ni kekere sawon adiye sin se be nigba ta wa la bule ta kire awon adiye to ba tin to bi ago meje won pe won lo wo ori igi ni won si ma nsaba wo si ori igi to wa leyin kulele wa kaluku won ati wo si be ibe won ma wa ti won o ti ma ko bile ba mo awon eye okin ma nferan lati wa lori igi papa lale won ki saba fe sun ile ta ba yo owo awon ti won sin nile awon to ba wa nu gbo won ma nfo sori igi to ga ibe ni won ma nsaba sun si eye okin nla nso nipa e lale yi kini won ma nje won je ewe won je eso won ma nje ododo won ma nje awon ijo kekeke ti o tobi ju won ma nje awon kokoro won ti awon iya kan feran lati ma pa ijo je ṣugbọn ta ba pe won pa ijo je awon ijo kekeke ni o awon ti won ma nje niyan awon eranko kan wa eran egbe won na nje awon eranko kan wa ajeweje so ni won awon eranko kan wa ati so ati eran ni won nje
àwọn ilé wọn jẹ èso wọn jẹ rúgbìn wọn jẹ ewé wọn jẹ òdòdó wọn tún máa ń jẹ àwọn ẹran kékèké ejò kékèké àwọn kòkòrò ọ̀rẹ́ àgbẹ̀ ni wọ́n wọ́n bá wà lágbègbè ibi tí àwọn àgbẹ̀ dáko sí wọ́n máa ń jẹ àwọn kòkòrò tí ò bá máa ba irè oko àgbẹ̀ jẹ́ wọ́n bá wá fẹ́ ṣàṣepọ̀ wàyí o gẹ́gẹ́ bí mo ṣe sọ látilẹ̀ abo akọ a lọ wá ilẹ̀ síbì kan tó tẹ́jú dáadáa a wá tan abo lọ bẹ̀ ojú ọlọ́mọ òto bó bá sì tan abo débẹ̀ a wá fẹ ìyẹ́ ẹ̀ tí mo pé wọ́n máa ń fẹ̀ yìí bó bá ti wá fẹ ìyẹ́ yìí a fẹ́ ẹwà ẹ̀ yóò wá jáde yóò wá wú ìyẹn akọ yìí yóò wú yóò wá fáin gan ó mà ṣe o abo yìí náà wá wò pé ọmọ tán nǹkan kìsẹ́sẹ̀ ràgó yóò wá gbà kó bóun lájọṣepọ̀ wọ́n máa ń gunra wọn bí ìbáṣepọ̀ àwọn ẹdìyẹ bí ìbáṣepọ̀ àwọn pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ ni tiwọn náà ṣe rí wọ́n máa ń gunri ara wọn ni ìbáṣepọ̀ wọn kì í sì ṣe ní pípẹ́ o ṣókí lọ́bẹ̀ oge lẹ́yìn tí wọ́n bá ṣe àṣepọ̀ abo yìí bọ́lọ́run bá ṣàmì sí olóyún nù o yóò bẹ̀rẹ̀ sí ní yẹyin ẹyin wọn máa ń tó bíi mẹ́ta sí mẹ́jọ tí àwọn abo tí wọ́n máa ń yé ẹyin wọn máa ń tó mẹ́ta sí mẹ́jọ ó sì máa ń tó bíi oṣù kan lẹ́yìn tí wọ́n bá yẹyin tán kó tó di wípé wọ́n máa ń pamọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tán bá ti pamọ́ táwọn abo yìí àwọn ọmọ yìí tí wọ́n ti jáde nínú ẹyin lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá bí ìṣẹ́jú díẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rìn ṣẹ̀wárí ìyẹ́ táwọn akọ yìí tí wọ́n fi ń ṣe fáàrí tí wọ́n fi ń ṣakọ kì í ṣiṣẹ́ ọjọ́ kan o kì í ṣe pé bá kọ bá ṣáà ti délé ayé ni ìyẹ́ ẹ̀ ni ó ti rí báyìí ó ti ó máa ń tó ọ̀pọ̀lọpọ̀ ọdún kí ìyẹ́ wọn kó tó báyìí ìyẹn àwọn akọ ẹ mọ̀ wípé àwọn abo ìyẹ́ tiwọn kì í gùn débi wípé wọ́n á máa fẹ́ láti fi ṣakọ àwọn akọ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan ni kó tó di wípé wọ́n rí ìyẹ́ wọn jọ kó tó gùn tó báyìí bí ìyẹ́ wọn bá ti wá gùn débi wípé wọ́n lè máa fẹ́ ọdọọdún ni wọ́n máa ń pààrọ̀ ẹ̀ ọdọọdún wọ́n bá ti bàlágà tán ti dàgbà ọdọọdún wọ́n á rí ìyẹ́ ìmí àtúhù lọ́dọọdún ìyẹ́ wọn yìí ó lè gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn ìyẹn ìyẹ́ tó máa ń wà nírú àwọn akọ tí wọn ò bá fẹ́ ó máa gùn bí ìgbà tí ìrù tó wà nídìí ẹran á gùn gbogbo bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ á wá dà bí ọ̀mbrẹ́là lórí wọn ìyẹ́ wọn àwọn akọ ìyẹ́ tó wà nírú wọn yìí ó máa ń tó bí ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn ní gígùn bọ́ bá sì wà níbì kan tí wọ́n ń pariwo èèyàn ò ní dẹtí kó tó máa gbọ́ láti ọ̀nà jíjìn ibi tí wọ́n bá pọ̀ sí wọ́n máa ń pariwo gan láwọn ọ̀pọ̀lọpọ̀ àṣà ẹyẹ ọ̀kín ó dúró fún ẹwà ẹyẹ ọ̀kín ó dúró fún oge ẹyẹ ọ̀kín ó dúró fún akọ ẹyẹ ọ̀kín ó dúró fún bí ìdílé ọba ẹmọ iyì ẹyẹ tó máa ń wà lára àwọn ọmọ ọba ẹyẹ ọ̀kín ó dúró fún iyì lára ọmọ ọba pàápàá àrẹmọ ó dúró fún ẹwà ó dúró fún oge ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún ọdún sẹ́yìn ni àwọn èèyàn làwa èèyàn ńlá ti bẹ̀rẹ̀ sí ní sin ẹyẹ ọ̀kín tólóyìnbó ń pè ní pfowl ẹ má gbàgbé o torí wọ́n bá bèrè lọ́wọ́ àwọn ọmọlé ẹ̀kọ́ pé kí ni ẹyẹ ọ̀kín lóyìnbó wọ́n á pé peacock akọ ni peacock
PEACOCK Akọ ni wọn pe ni peacock Abue ni wọn pe ni PHEN PEAHEN Ṣugbọn orukọ to ko gbogbo wọn papọ ohun ni PFOWL Eye yi ni mo ni ka so nipa e lale ke le mo wi pe Ọlọrun ọba mi ṣe kan kojọ kan En le o je ku kale

0: àti ó ti yàn. Ó tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ́ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira wartime installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
2: Airtel. Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré, adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
3: Origin ta ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí, lódiwọ̀n 330ml, tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ.

Iná ńlá bọ̀ dé abara mútu òjò pa náà àmìọ́ kayọ́ lànà. Òkè kéèké yíre alẹ́nukẹ́ rọ̀bí àdá àpọ̀jù ìrètí gúnmọ́ gbàlégalè. Ọ̀pàpà àmàtí pàpàláyà bí òkè bọ̀ dé. Wọ́n ní ọmọ pọ́n lórúkọ tẹ́ ń pèwọ́ epo. Ọmọ dùn lórúkọ tẹ́ ń pèwọ́ ọyọ̀. Àfi òní wọ jàkí tẹrútọmọ́mọ́ torí pé tẹrútọmọ́ ní pé jọ wo ní ìlú. Ìpa ọlọ́run Èdùmàrè, ìpa pẹ́tẹ́ ní ọwọ́ ìbá pẹ̀tẹ̀lẹ́sẹ̀, ìbà làwọn òṣùgbọ́n fìdígbòdì, ìbàlálókó só dọ́ra lójú ọlọ́ àlọ́gbàlọ́lọ́ ọ̀ráyè. Mo kí yín o, ibikíbi tẹ́tí gbọ́dọ̀ sì kò mo kí pé ẹ mọ̀ kó àbójúbà mi lórí tuntun sí dólédè. Ètò àgbọ̀kọ́gbọ́n tá a pè ní ẹ̀wọ̀n òjọlé. Lórúkọ aláṣẹ àgbìmọ̀ tààgó wà sí òkè téńté premier ní mọ́kànlá ìlú ìbàdàn. Mo fi kì í pé ẹ kú àjálẹ́ o. Orúkọ tèmi ni Akeem Hamzat. Èmi lọ́mọ olóòjẹ́ boko méjì ọmọ ọpọlọ jẹ́gẹ́dẹ́ tí iye mẹ́tú ẹ̀làmọ́kù sí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ̀gà láyé fún àbàdàn.

0: 755 odobeta 949 755 odobeta 949 tabi 807 odobeta 949 esi de pitori 08096 odobeta 949 tabani pe ori eri mo bun ta se do po gba to wa lo gbe mo kon si mama commit offense to gbe do gbe won e babe gbogbo won imi afise imi asisi boya boya I carelessness ki mo ka kanku e wuru ta bele ni se bayi bo do e gazi a di pe o ba le o doro ewo ah en kan se o e ja da si papa pa 0755 do beta 949 08097 Odobeta 949 ah ni dede e ba se program yo ke ba don le do fu ka ba don mi danu kin ba gbe kara ye fun ni da da lato wo TSG food country ni waju 33 sa ni wa e wo jole e da mi ma je nda so e wo bora e wo jole ori mi ma je nda so hello e gbe un soke
1: e kale ku program
0: oruko ya ni me ti soro
1: Ya
0: fun mo du ola lati ya pata. Se ti roju awon ta
1: so ro yen, oju won ti roju
0: Ah, e ri Facebook wo.
1: Oda.
0: Ano ni
1: je
0: ta
1: ti.
0: Amina, tenina. A se mo dupe o, a se mo dupe. Ah. E kan te le wa o yan dana sa. Hello. Hello. Ora ba ke tu apo owo ni lo ti ja oke to wo bi o oni mi ma je nero ewo ojole e da mi ma ele jesi
2: baba
0: e kale
2: e ba ku eto
0: o jare
2: e pele alomi lamu gbegbegbe
0: o gaju
2: o teri wo
0: ah tale nu o
2: e wo mo ni kina tori mi li ti gbo program ni dada jare mo kan ni kini
0: o do program la leyi Clanky, Clanky, or whatever.
2: With the cleaner, that
0: good.
2: I'm going to go. Ọlọrun àwọn tí wọn ń rà ní mẹjẹ sí ọlọrun kó láwọn o
0: àmì àmì àmì àmì
2: ẹ máa bí tó bọ̀ mọ́sí látòkè ààrẹ
0: ok oṣù dúpẹ́ bọ́bí ah hello
3: hello ẹ kalẹ o
0: ẹgbẹ́ òun sókè ẹ kalẹ orúkọ yàtọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀
3: sọdíkì ló ń sọ̀rọ̀ láti ṣàpàṣì
0: ẹ dáṣẹ tó
3: ẹ pé tó
0: yà
3: òní dáṣẹ
0: àmì
3: náà kí ló dé tó jẹ pa fẹ́ fi àjẹra wa ní ìsìn

0: ẹwọn náà ni ń lọ.
1: Ẹ̀wọ̀n òjọ́lé.
0: Ẹ̀wọ̀n ti ń lọ náà nínú òjọ́lé.
1: Ẹ̀wọ̀n òjọ́lé. Ẹ̀dá mi máa jẹ́ ẹ̀dá sọ ẹ̀wọ̀n bọ́ra.
0: Kò sí àǹfààní àti gba ìpè mọ́. Mo fẹ́ bọ́ sí Abolatí àti Bíbọ́kálukú gba ẹ̀tọ́ rẹ̀. Ìwọ tí ẹ bá gbá tí wọn gbé ẹ̀tọ́ rẹ̀ há bì kan ẹ̀tọ́ rẹ̀ ọ̀há o. Èyí tẹ̀ ń pè yìí táìmù ti lọ mi lè gbé mo sọ́ọ̀rì gidi gan ni. Bí ẹ̀tọ́ rẹ̀ bá há bá lọ bó ti há pọ̀ lórí gbà mọ́. Ní 32FM bí àǹfààní wà fún ọ láti wá síbí báyìí kó o béèrè Akeem Hamzat. Níjọ Tuesday láago mẹ́ta ló lè fojú rí mi ló lè pàdé mi lóòrí báyìí kórókòrò. Láago mẹ́ta jọ Tuesday àgọ́ mẹ́ta ọ̀sán gbé ẹjọ́ gbé ẹjọ́ ọ̀rọ̀ bọ́gbọ́ wá fíjọ́ ní sun Akeem Hamzat mọ́ ẹjọ́ ẹ̀bọ̀ tó lè tó ẹ̀bọ̀ jọlé ẹjọ́ ọ̀rọ̀ ti ọ̀lọ́wọ́. Lónìí ó ní àwọn èèyàn tá a ti dá lóhùn tó wípé owó wọn wá gbà owó wọn tá a bá wọn gbà ni ẹ wá gbà wọn ìkájẹ sọ pé owó òun lè gbà owó mọ́ra iláì ilẹ̀ lọ́ra tílẹ̀ wa di wàhálà tó yà wá ní pé ní ẹ̀yìn tó tani fún òbò òwò èèyàn bá yarí pé yóò wò tàbí lómi náà bá ẹ̀wò nígbà tí ó ní bá fàáfàá ó san owó lójú ẹsẹ̀ lónìí inú máa yẹn dùn débi pé ló jẹ́ pé má dàkẹ́lé ẹnìkan gbà ó kò lè gbà ó gbé o tí bá gbọ́pa rẹ̀ tó lùwà rẹ̀ tí ọ bá o torí pé ètò ẹ̀wọ̀n dọ́lé yìí ní ẹlẹ́yẹlé dọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn bá kẹ̀ gidi gan ni pé ẹni tí ẹ bá rí pé ó ti katakata tí ọ̀fẹ́ tẹ̀lé tá a bá wí kó a mọ ẹjọ́ rẹ̀ wá ni a lè pe àwọn láti ibi stúdíò àwọn wà dá wa lóhùn ẹ̀wọ̀n tá à ń sá fún pé kọ́ bá dé òfin orin bébí ẹ̀wọ̀n nu torí ìdí èyí wọn ò lè gbà ọ gbé ọjọ́ Tuesday lago mẹ́ta ẹ mọ ẹ̀bùn bí ẹ mọ̀ wá sí bòmí wá pàdé mi o ó bá lọ pàdé mi wá bòmí ìrọlọpá ohun tiẹ̀ lè rí mi. Ibi ní ọ̀dọ̀ wa ń bì ní Laughter House Premier Hill ní Makola lẹ́gbẹ̀ẹ́ Premier gangan la wà ọ̀dọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ Premier ọ̀dọ̀ tóóró tó wà lẹ́gbẹ̀ẹ́ Premier ẹ̀ tó bá gba ọ̀rẹ́ méjì wọlé apá ọ̀tún rẹ̀ lọ́gbà ọ̀dọ̀ tóóró ni ó ti rí bí ní wa tí wọ́n kọ́ Laughter House síwájú ẹ̀ wọ́n béèrè Akeem Hamzat tàbí ọ̀fẹ́ rí alómilámù tàbí ẹ̀wọ̀n òjọ́lé níjọ́ tún sí lago mẹ́ta ó bà mí ó ti lè gbé nọ́mbà mi sórí 08034276158 tàbí 08072-8226 08072-8226 pé nọ́mbà mi ṣé cooperative ló ṣe ni tí wọ́n ní pé àwọn òtí ìfọlọ́wọ́ rẹ lẹ́yìn òsùn mẹ́fà òfin cooperative 100 dollars gbẹjọ sọ wàá fẹjọ wọn fún mi àbọ̀ ṣe ìfẹsímẹ́ǹtì ní bá kó gùdì ọlọ́pàá kọ́ bá kiri ògùn kiri gbòòrò tí ó gùdì ọtún ọfẹ́ bá ta ni mẹ́nìkẹ́ wá ẹnìkan tó bọ́ wà náà ìhun náà tún mẹ́nìkẹ́ wá yóò wà ní méjì méjì tún mẹ́nìkẹ́ wá àwọn àdé mẹ́ta ìrọ gbogbo ẹ̀ wá sọ̀rọ̀ ọmọ fẹ́mi mú ẹjọ́ wá bá mi owó tó tábù ẹ rí dání mú evidence dání tó bá ti lè mẹ́rì dání ó ti tán àbí ọwọ́ fẹ́ ṣe transfer ọfẹ́ travel. Wọ́n ní wọ́n ṣe traveling ni ẹ wá mú gbogbo lọ́wọ́ rẹ wọ́n ti pásípọ̀tì rẹ àdìẹ́ndì ò travel lọ́bẹ̀ yẹn kan mọ́ amẹ́ríkà lọ́wọ́ fẹ́ lọ wọ́n bá ní kúkú tó sí pé yẹn rúkà lù bàdàn ò lọ́bẹ̀ yẹn kan mọ́ bọ́bọ̀ wọn fa o bọ́ ní pé tó bá jáde ó tún jẹ̀bi ìwọ sáfẹ́jọ wọn sun Akeem Hamzat níjọ Tuesday ló lè rí mi o Tuesday ló lè rí mi o ilẹ̀ lọ́rọ̀ àdìgbò tó bá ẹni ẹ̀tọ́ rẹ tó bá há mọ́rọ̀bọ̀ há o mọ́rọ̀bọ̀ ọ̀há ẹ̀tọ́ rẹ ọ̀há kankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankankank Ah, ni dernier mois. Banja o. Pas fait wala o.

0: yóò rí facebook wa mo rí ìyá mi wọn àdàsí tó wọ́ká owó ni sasana akínbóyè ṣẹ́gun abọ́lábísìgò ó ní dẹni ẹ̀wọ̀n ti yọ̀ǹgà dex ìwọ àti fábìlì rẹ ẹni mọ́nà ọgbà ẹ̀wọ̀n bákan náà olórí ọpẹyẹmí jùmọ̀kẹ́ bọ́láńlé ó ní sẹ́wọ̀n láyé tiẹ̀ a rí ọládẹ́lẹ́ sunday mú ìwà bákan náà àdúrà mú ọ ó ní mọ́nà ọgbà ẹ̀wọ̀n àrùyáyá bákan náà àdúrà mú ọ náà ó ní mọ́nà ọgbà ẹ̀wọ̀n àtúndí àjàní ẹni sẹ́wọ̀n bàbá ẹ wá sí àbúrúkàmù yìí o ẹni wá sí àbúrúkàmù yìí jù àǹkárá ẹ ti wà nílẹ̀ látọ̀dọ̀ tsg food canteen níwájú saint teresa dúkìá du ẹ wo ẹ jẹ́ rí pé sí àbúrúkàmù yìí dáadáa. ẹni ẹkọ lè gbá ọ ẹ bá gbọ ọ gbọ ẹjọ ìwà bá mi torí pé òdodo ọrọ lèmi ń sọ fún yín báyìí òdodo ọrọ mọ ń sọ fún yín ní ọjọ tuesday láago mẹta ọsán mi láago mẹta ọsán ọjọ tuesday.
1: ododo ọrọ kan dòde ododo ọrọ kan dòde kárí ẹrọ mú lọ ní pẹlú
0: dáa. ìbádìí kúrò lẹ́tọ̀ ẹ bá yúnkẹ́yúnkẹ́ láago mẹ́wàá ni wọ́n bẹ̀rẹ̀ ètò ti láago mẹ́wàá yúnkẹ́yúnkẹ́.
1: ọrọ kan dòde
0: orente tolu orente yóò síbi tí máa ṣe é fún yín o. ẹ má ń délẹ̀ ẹ jájọ sí fúnra ara lẹ́yìn. ẹ wá pàdé mi lórí ètò kásù láyọ̀ níjọ sunday láago mẹ́ wà lẹ́. àjọ nínú ẹta bí owó ni ẹ lè ràn tó bẹ́ẹ̀. ìbẹ̀rẹ̀ ti wá dákọ́lọ̀ alómilámọ̀mọ̀. ẹ wà gbàgbé yẹ síbi tá a wà yìí ìyàwó alánilé wa àyàlégbé. òsì tá a lè ṣe ilé wa ẹ bá délé lórí ilé ẹ. ẹ pàdé jọ sẹ́dẹ̀ lago mẹ́wàá lórí ètò kásù láyọ̀ sùn lago mẹ́wàá àjọ dàtà sokoto bí ìrò ni súgbẹ̀ngbẹ̀. obi ẹ̀tọ́ mọ yín o.

0: Abbas.
1: Bẹ́ẹ̀ni a tún ti dé láṣálẹ̀ tòní pẹ̀lú lámbà tuntun ilé ìkìí ṣe lámbà òtítọ́ ọ̀rọ̀ ìtòkorò ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ tá a fi ń bara ẹni wí bẹ́ẹ̀ni lórí ìtàn yòókìn fẹ́ ta ṣáálẹ̀ òní ìkàlẹ́.
2: kìrìkìrì kan tipátipá gòmùkùn wa bẹ̀rẹ̀.
1: ṣàlàfíà ni mo dé báyìí.
2: mo kì í ṣẹgbẹ́ àwọn ewu.
1: ṣé dáadáa ni gẹ́gẹ́ bí mi náà ṣe wà lálàáfíà ní ààyè. ó mọ̀ tó jọ mẹ́ta ó tọ́sẹ̀ kan. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin tá a jọ ń rìnrìn àjò ìfẹ́ ẹ̀yin olólùfẹ́ tó lóore ń tẹ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì 32 FM 94.9 ẹ̀yin tẹ́tí ń darapọ̀ mọ́ wa lórí facebook wa ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa facebook at 32 FM 94.9 ẹ̀yin ẹ̀kalẹ́ o dédé níyàn ní mkí o kí dédé lé o ẹ̀yin tí fáǹsì tó lóore ń tẹ́tẹ̀ wà níjẹ̀bú ilé ni mo lọ yìí mo kí yín o mo kí yín mo ṣe yín pẹ̀lẹ́ sí ẹ̀yin tó ṣe wípé ẹ̀ lè ṣe kẹ́ má pè mí ẹ̀yin wọn tó pè mí tó sọ̀rọ̀ ara wọn fún mi tá a sọ̀rọ̀ àwọn èyí tó ṣe settle at least I really tried yes mo really tried thank you so much ẹ ṣe gan ni thank you for not giving up yes so gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa pé let us keep pushing yes let's keep pushing everything will be all right o ti sure sùúrù lẹ́yìn àgbàlagbà sọ wípé ó máa ń se òkúta jiná lágbára ọlọ́run ojú ò ní tì wá àní dé ní àná àní dé ní àgbégbìn tá a bá ti ní sùúrù gbogbo tí ò tó ó ṣì ń bọ̀ wá ṣẹ́kù instead in our marriage instead in our life instead in any kind of challenges tí ò bá àwọn ká máa face I knew that everything o ma wa okay everybody ma wa okay sincerely I surely knew that every time ni mo ti mo pe mo mi mo mo dey believe pe everything will be fine tolórin tí ọmọ ara tí ń fọ̀rọ̀ dára lágbólé ara lọ́nà ara ti mi ò ní dára lára ara gbogbo etí tó ń gbẹmọ àtọjú tó ń wò mí láṣáálẹ̀ òní kò ní dára lára. Okay, are you off to our YouTube right now? So you can just go there, just join us on 32 FM 94.9. We are everywhere. You can join us on Radio Garden. Yes, 32 FM 94.9. Emi koko mo anle agbara nbi. Emi atamoju ero me. Salama de gun. Ajo wa nbi ni. Àwọn ọmọjú ẹ̀rọ mi ni ṣan ẹ̀ ní ṣiṣẹ́ ṣe àwọn ìyàwó pé ohun orin tó ṣe wá dọ́ọ̀là lẹ́ra wọn ò pé ẹ mọ̀ pé yìí tí fi jíjà ẹ̀ sí ó ti yẹ yín ẹ bá wọ̀ rí máa catch up later. Ẹ jẹ́ ká kọ́kọ́ appreciate partner wa if your partner is having his or her birthday today so I want us to call in ká appreciate our partner wa. Me if I waste the time lale because I have a lot of things to talk as in to talk about on this program tonight. Ah, ode se nkan to o je nkan to n ba mi leru o je nkan to I don't know maybe it was because of what I see what I just watched but ya to real je keru ma ba me so I need to pour it out I need us to learn from this o ti ye yin. So, if you want to appreciate your husband or your wife, just call on 0906-2000-949. 0906-2000-949.

ṣe rí ẹ mọ lágbára ọlọrun bó ba ṣe fẹ kó bó ṣe fẹ kó rí fóun náà ló ṣe sọ yẹn ẹ mọ pé téèyàn bá stubborn ẹ mọ èèyàn gbọdọ jẹ téèyàn bá já ṣiere èèyàn náà ò tún gbọdọ jẹ aṣiere pẹlú ẹ and that this is a popular radio station kó má dàbí nǹkan tí yóò di pé wọn deal pẹlú nǹkan ó ti yé yín kó má di nǹkan míì òun náà ni ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ tọ̀ lábẹ́nu wọ́n ṣiṣẹ́ tọ̀ ẹ ní bínú ni ẹ̀yin èèyàn wa ẹ ní bínú ni ẹ ṣe gan ni ẹ ṣe gan ni God bless you sir ẹ ṣe gan ni ẹ ṣe sir.

0: Hello.
1: Ẹ kalẹ̀ sá o. Yes, sir. Yes, sir. Era, sir. Benny, and to bat tobacco ko tun be se
2: enu ba tobacco lo binu
1: Benny
2: to ba binu ton o wa tun ko tun re se to ba se ko to ba lo le tun ra o se to ba se do re yo ba lo gba le na sen ka ka tun ti ba je ni mo bo te so yi ni to ba binu ten binu pe de da yi awa okunrin hey o ye ka pon mi le dun be
1: Benny tori ojo ale
2: ẹ̀hún àtàlágbà sì sọ kí ẹni abá fẹ́ ìyá ẹ̀ lọ́mọ ẹ̀ máa ń wunú ṣe mo rò pé ń gbọ́ mi sùn.
1: Mo wà pẹ̀lú yìí mú gbọ́ yìí.
2: Ẹni abá fẹ́ ìyá ẹ̀ lọ́mọ ẹ̀ máa ń wunú. Torí náà àwa ọkùnrin àkókò tó yẹ ká sọ̀rọ̀ àwa kalẹ̀ yìí ká sọ ọpọlọ wa kalẹ̀ ká fi gbé ìgbé ayé tí n bá ti kórira ìyàwó mi ti kórira àwọn ọmọ mi. Tí n bá ti léyàwó mi jáde bó ti láwọn ọmọ mi jáde. Torí náà ẹ ti bá wa sọ̀rọ̀ fún ẹni tó bá fẹ́ gbọ́ ẹ ti bá ọkùnrin sọ̀rọ̀ fún ẹni tó bá létí torí ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbọ́ tá a gbà. Hello.
1: Mo ń gbọ́ yín sà.
2: À ń gbọ́ ṣùgbọ́n àṣìṣe tọ̀ ọ́. À ń gbọ́ a gbà a dùn ṣẹ́jú márùn-ún. A sì ti ta ọ̀pọ̀lọpọ̀ gé ayé wa jẹ́. Àkókò ìrònú wa nìyí àwa ọkùnrin
1: tá
2: a bá ń gbọ́ ẹni tọrọ ìbáta bá tó bá pálá lẹyìn ọlọ tó ayé ẹ ṣe ni kó ronú pé tó ń bá tó 50-70 báwo ni òun ṣe jókòó báwo ni ìgbé ayé òun ṣe rí tí n bá fi fìyà jọmọ mi mo fìyà jọjọ alẹ ni kí ẹtọ kó bá bẹbẹ kì í ṣe fáwọn ohun tó láàárọ fún mi bá ṣí ó fi ẹkí ẹtọ tí ó yẹ kí orí lọjọ alẹ nu ìbí òní rí kí bá rí màá máa rí pẹlú omi jẹ lójú mi pé àwọn ọmọ yẹn akẹrù wípé wẹ kò fún bá fẹ́ ṣe bàbá àwọn ni bàbá àwọn ẹni tí màmá àwọn bá sọ pé òbí àwọn náà nìyẹn
1: bẹẹni
2: bọkùnrin mi ṣe rí láyé funfun
1: lóòótọ
2: kò fáfitì táwọn tẹ gbé lọmọ màmá àwọn fáfitì gbé àwọn fún pé tòun náà ló bí àwọn ẹ pé tó àti orí ẹ.
1: Ẹ wo ẹ ṣe gan ni sà ẹ ṣe gan mi ẹ ṣe gan ni sà mo dúpẹ́ sà ẹ ṣe mo mọ̀ lórí kọ̀rọ̀ ńlá.

0: Hello. Ẹ kalẹ̀ sá o.
1: Alàgbà Samuel náà ló ń sọ lákòókò ọ̀la ẹ̀ṣú.
0: Yes, sir.
1: A ti fẹ́ fún orísọ̀rọ̀ náà kò ní gbé.
0: Àmì, àmì. Àmì, sá.
1: Wọ́n ní ẹni tó bá ní ikú gbọ́. Mo ń sọ̀rọ̀ láti inú Rodan to Revelation 3:19 àbí 3:19. Ẹni bá ní ikú gbọ́.
0: Kò gbọ́.
1: Bẹ́ẹ̀ni, kẹ́rí púpọ̀ ti ṣe àwọn ìṣèjú rẹ pé púpọ̀ láwọn obìnrin dúró dé ọ̀dọ̀jọ́ alẹ́. Ọ̀rọ̀ àwọn ọkùnrin dàbí ìlú gangan ni ilé tó bá kó sí oníkálukú òun kó mú. Kẹ rí ẹ̀ńtẹ̀ ń ṣètò kẹ lè tú ayé ọ̀pọ̀lọpọ̀ sí ni. Kẹ ìgbàládùn àlẹ́ ayé tó ti bàjẹ́ Ọlọ́run á gbèsè sí Ọlọ́run á dúró. Ọlọ́pọ̀lọpọ̀ gbà níbi pé à ń ṣe kí àwọn àti ìgbẹ́ kìnnú ní kí n ṣe sọ yìí lè fi èsì mẹ́bà tó ní wá ń wo kàkà tó bá mọ̀ pé agbára òfin kan ó lè ṣe kínní kó síyàwó méjì eléyìí tó fi máa ṣe káàkiri káàkiri tó bá di kí màá fẹ́ pọ̀jù torí èmi náà ti wo kò sí ìdí ká tó ti sọ pé dandandandan ìyàwó kan ló gbúdọ̀ fẹ́ àkàlí mọ̀ pé ẹkùnrin kan tó bìnrin kan ti wà ìyẹn ò sí bọ̀tá bá gbogbo ìṣe àwọn tó wà láti Genesis. Ìdíje kátó mú ní testament. But tó ní ẹ̀wọ̀ kéré jù lè lóní mẹ́ta lóní mélòó kan. Káwá tí ń ṣẹ̀ṣẹ̀ wo ẹ̀sìn Solomon Testament sample yẹn ẹ̀wọ̀ Dáfídì ẹ̀ sọ̀rọ̀ nìyẹn. So ẹ ti sọ̀rọ̀ ọlọ́gbọ́n èmi kàn ní pé ẹni tó bá máa gbọ́ á gbọ́. Ẹni tó ẹ bíbélì bẹ́ẹ̀ ni ẹni tó bá bá wù tó bá gbọ́ àmì tó bá gbọ́ àbùkù ló kà ń lóòjì. Mo gbàládùra wa tá a jẹ́ bàbà tá à ń retí ayọ̀ lórí ọmọ bá dẹ̀
0: Amen. Yes, yes, sir. Eshe Goni, God bless you, sir. Eshe Modupe, sir. Yes, sir.

0: Hello.
1: Ẹ kalẹ̀
0: sá o. Àtàrọ̀ ni sá. Yes, sá, ìrà sá.
1: Mo bá yín bẹ̀rẹ̀ ètò náà ni. Inú mi dùn pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń jáde ṣe ń sọ. Níkọ̀ọ̀gùn mi gbàgbọ́ pé àwọn àwọn nǹkan báyìí ṣe ń sọ kì í ṣe láti ara bọ̀ láti ẹ̀mọ ló ti ń jáde. Níkọ̀ọ̀dẹ̀ fẹ́ rọ gbogbo àwa bàbá ẹni tí ó bá gbọ́rú ètò ìlálẹ̀ àwọn ọgbọ́n tó bá wà ń bẹ kan fi ṣọgbọ́n. Nǹkan ẹyọkan tó kàn máa ń dùn mí ni pé irú àwa ta tẹ̀ wá jẹ́ bàbá tá mo wá sí bàbá dáadáa. Ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan kan máa wà náà tó yẹ pé àwọn ìyàwó kan wà náà tí wọn ò dáa ká. Tẹ́gbẹ́ bíyàn bá ṣe orí ṣe fọrùn ṣe tó àjẹ́ńdẹ̀ bùdé wọ́n máa rí nǹkan kékeré kan tó máa fi sáko yẹn
0: lọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ ni.
1: Nǹkan tí bẹ́ẹ̀ ni sọ fún wa wípé ẹni tó bá wọ́n bá wá ra rẹ fẹ́ olórí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Tẹ́rí nǹkan tó máa ń dùn mí ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ni pé most of àwọn bàbá mi gan tó hàn ṣe dáadáa.
0: Bẹ́ẹ̀ ni.
1: Sẹ́wọ̀n wọ́n máa ń padà jẹun lọ́jọ́ alẹ́.
0: Ọlọ́run ọba ń gbọ́ táwọn ọmọ yẹn máa takú wípé dandan sẹ́ àwọn fẹ́ ṣe fún bàbá wọn. Wọ́n
1: máa sọ pé ẹ mọ́ mi ẹ wo ẹ máa fẹ́ lọ rí bàbá wa kí wọ́n ọ̀dẹ̀ ṣe dáadáa pé ìyá yẹn gan gbogbo ló ṣe gbogbo wàhálà ilé ayé.
0: Intẹ̀sọ̀ ìdíp o.
1: Bẹ́ẹ̀ mo sọ fún yín mà mo rí ni I'm talking in experience. From experience mo fi máa ń sọ from experience of my house. Tẹ́gbẹ́ wọn ò ṣe dáadáa rárá tí bàbá yẹn ò ṣe dáadáa rárá àdéhùn ọ̀gbìn ìyá yẹn ṣe gbá ṣàwọ́ṣe kò bọ́bá sásù. Torí àdéhùn ọ̀gbìn dè màmá yẹn ń sọ fún bàbá yẹn pé gbogbo oúnjẹ tó bá jẹ mú ló máa kúrò lẹ́nu ẹ̀ ni. Torí àwọn ọmọ yẹn ṣàtàkù pé àyè ṣàfẹ́ rí bàbá sọ rí bàbá. Bọ̀ nǹkan kan tó ní sàmọ̀ ni pé nǹkan tó bá ti mọ̀ pé ó dára máa ṣe. Kí nǹkan kan téèyàn ṣe tí ò lérè. Ẹ kú ètò olóòrùn ti
0: kúrò. Ẹ ṣe gan ni God bless you o. Ọ̀rọ̀ lélẹ̀.

0: Hello.
1: Hello.
0: Hello, Ekale.
1: Ekale, aunty Kunmi.
0: Yes, sir. Ekale, sir.
1: One year wait enough.
0: Yes, sir. Ah, Daddy Ekale, sir. Salam alaikum, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
1: Ami. Ite mo alale yi o ta ba ki gbogbo eni anybody sugbon Olorun je kari ti wa mu nbe ni. Eri ni gbogbo nkan eni to ba ti ba obirin pade as a Muslim abi Christian ya kon be ni fe yawo wa. Yawo wa Muslim ni ko nse pe eyo kan awo ba ni odo Jesus na mu en ta ba.
0: Sallallahu alaihi wasallam.
1: So kali se dede lori gbogbo won. Ṣùgbọ́n n tí ń bẹ ní ayé òdi òní tẹ́lẹ̀ mi máa fi sí wà hù gan-an ó dàbí ìgbà tó jẹ́ pé ìkọsẹ̀ látara ẹni àkọ́kọ́ ń máa ń ṣẹlẹ̀ látara ọkùnrin mi náà orí mo lẹ́gbọ̀n kan tó jẹ́ pé látàárọ̀ ọjọ́ rẹ̀ jẹ́ kọ́dà àti ẹ̀mọ́ pé ó bọ̀dá lè ṣe orí kò ta tó bẹ̀rẹ̀ ìgbà tó máa fẹ́ yàwó gan-an kò mú nọ́mbà tiẹ̀ kò mú ẹni tiẹ̀ kọ́kọ́ mú tọ́lẹ́ńtọ́ lọ́kọ́ tó gbé ẹ̀mí ó gbé ẹ̀mí ẹ̀gbọ́n gbóná débi tọ́já sí pé ó bí ọmọ gan ẹ̀gbọ́n sì fẹ́ kọ̀ wá ní àkó sí ṣe wọ́n
0: síbẹ̀ mi wà kábíyèsí
1: níbi tọ́já sí kọ́kọ́ àtún fẹ́yàwó míì ni ọmọ ẹyọkan yẹn lẹni tí mò ń sọ yìí ẹni tí mò ń sọ yìí náà ti ẹgbọ́n wa yẹn ti ṣaláìsí o mọ ọmọ ẹyọkan obìnrin tó ọmọ yẹn bí fún wa náà ni kọ́dà ẹgbọ́n òfojú rẹ wọ ọmọ tó bí kalẹ̀ fáwa wa láàrín ó máa ń ṣẹlẹ̀ ẹ̀rí ọlọ́run jẹ́ kí a mú ti wà sí báwa láti bí kálukú ní ròyìn ìyàwó tiẹ̀ kálukú ní àti lè ti ọkọ ẹ̀ yìí ẹ̀rí tí èèyàn bá rọkọ tiẹ̀ ní tí èèyàn bá lè rí ìyàwó tiẹ̀ ní ìyàwó tó ń fẹ́ láyé lọ́dàbí pé gbogbo ẹ̀yin obìnrin ayé lọ́dà
0: wàláì
1: bẹ́ẹ̀ni tóbìnrin náà bá rí ọkọ wọ̀ lọ́dàbí pé gbogbo ọkùnrin ló dáa bẹ́ẹ̀ni gbogbo wa pátápátá ọjà òkùnkùn ni kò sí mọ́lẹ̀ kánú ọjà fẹ́ ìgbéyàwó
0: kábíyèsí
1: àna ní parígbà àjàjà ìgbéyàwó tá à ń fẹ́ nísìnyí gbogbo bá ṣe ń fẹ́ yàrá wa nísìnyí à ń fún wọn kí ń kẹ́ra wọn láyé àtijọ́ bẹ́ẹ̀ ìlú tí mo ti ń sọ̀rọ̀ yìí mo fọ náà bá ṣe lẹ́rìí téèyàn bá jọ ọmọràn lọrin tí bá ń bẹ ní gbogbo ibi tẹ wà yẹn tó bá wù àtiwà nílé láyé àtijọ́ kò lè fẹ́ bìnrin tó bá lọ fẹ́ yàwó ń dalẹ̀ ló kù kò sí ọgbọ́n tó lè dá sí tá a bá sì mú ọmọ ọ̀tá wa láti ta ọ̀bá wa láti kọ́ kó kú òní ní gbọ̀ngàn yẹn kọ́ wọ́ lọ́sùn kọ́ wọ́ láti fi tó jìnnà gan tó bá gbé lu wà yìí tá a yóò mú yàwó sàrà lọ lu wọn wá ti ní wà lù yìí bó ti dín yẹn kọ́ náà wọ́n gbà fún wa.
0: Abá mi, àmì, àmì.
1: Àtọ̀ ìjẹun kálukú wa lọ́jọ́ alẹ́ ọlọ́run ní bí òkú.
0: Àmì, àmì, àmì.
1: Gbogbo ọkùnrin tó ti sáko lọ yáa ní pé àkànṣe tó wà ọlọ́run darí wọn láyọ̀ pẹ̀lú
0: dẹ. Àmì, àmì, àmì, àmì, àmì, àmì, àmì, àmì.
1: Kò sẹ́ni gbàgbé òní ṣàfihàn.
0: Kò sí o, kò sí.
1: Kò sí, ọlọ́run bá ń gbọ́, ọkùnrin ṣàṣìṣe obìnrin ṣàṣìṣe ṣùgbọ́n àti pé tọkùnrin ni mo dá lọ́pọ̀ mọ́ lára jù. Ẹgbẹ́ ìṣòdodo ẹgbẹ́ ká ìṣòdodo ọ̀rọ̀ fúnra wa ọ̀rọ̀ ọkùnrin lẹ́sọ lórí àti ṣe tọkùnrin tó bá nínú aka yìí pé tódọ́ọ̀tì òun náà lòun ní ìdìláyé àti gbẹ̀yìn òun ní ọ̀yẹ ọkùnrin ní ọ̀yẹ kó ṣàṣìṣe lérí ọmọ ìlú ìyàwó ìfọ̀rá yìí fi ọkùnrin ọ̀dá
0: bẹ́ẹ̀ni
1: ọmọ lára ju tóbìnrin lọ
0: bẹ́ẹ̀ni
1: seriously ìbùkébù tó kó tó fẹ́ tó yorùbá tó kó mi hàn ṣe rí èròjà tó ti kó bọ́mọ ọlọ́mọ tó lọ fẹ́ wá láti ìlú kan tó ti sọ nígbà kúdà yẹn
0: tó kàn lára ọmọ
1: tẹ́lẹ̀ yẹn bí kọ́mọ̀ sànù fún wa ni kọ́mọ̀jà sí yẹn.
0: Àmì àmì àmì àmì bàbá mi
1: ẹ máa bẹ́ tó bàmú kí gbogbo àwọn ìjàmọ́ wa látàkùn tó àwọn gbà
0: ó. Àmì àmì o aláwọ̀ àmì àmì àmì. Ẹ ṣe gan ni sá, mo dúpẹ́ o.

0: iṣẹ́ kékeré owó ńlá.
1: Ẹyin tẹ́ ń pè sí other lines ẹ̀yà ẹ̀ máa pè wọlé o kí n lè sáré gbé. Hello, ẹ̀kálẹ̀ o.
2: My erudite counselor.
1: Ah, daddy, ẹ̀kálẹ̀ sir.
2: In fact, ogbo àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti wọ́n lè fún ọ ní àdúrà. Àdúrà yóò sì mú ẹ.
1: Amen.
2: Come to think of it, ṣe mọ̀ tí yóò ṣe wà gẹ́lẹ́ wọ́n ṣe ń sọ lọ́tùn lóṣì yẹn.
1: Bẹ́ẹ̀ni.
2: Mo tún wò pé kí làwa tún fẹ́ sọ sí. Mo jẹ́ pé àwa náà ti ní ẹgbẹ́ in the past.
1: Bẹ́ẹ̀ni
2: sà. Bó o ṣe wá gbé wá lálẹ́ yìí, ó ń kálukú ó mú jẹ bẹ́ẹ̀ ni. Ẹni tó bá ó gbọ́. And to ba wu ma gbo cause se aba wi for me ni agbo ori okere koko lawo me thumbs up for you me gbe suba rabande fun o.
1: Thank you so much Saladin.
2: But God will continue to bless you.
1: Amen.
2: More wisdom.
1: Amen.
2: More understanding.
1: Amen.
2: O si ma ri so lagbara Olorun.
1: Amen.
2: O mu oko awon in fact awon olale won de ni ogba ti oye nu o kaluku diverse area ti an lo o si bi ti o se sadanu nu e. Yo dara fun e o.
1: Amen Jesus.
2: Come re mbakare ni.
1: Jesus. E se gan ni sir. Mo dupe sir mo mo lore
2: o. All right dear.
1: E se sir yes sir.
2: To lore se.
1: E se gan daddy.
3: Yes, sir. Nínú ìwé Timothy Okene. Orí kẹta.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ̀bẹ̀ ló ti sọ bẹ́ẹ̀. Ó pé síbi ẹnikẹ́ni bá ń pè òye bíṣọ̀. Ṣé mo kó fi pọ̀ sí pé ẹnikẹ́ni tó bá wù pé ó fẹ́ òye adarí ìjọ tàbí ẹni ẹni ipò kan nínú ìjọ. Ó ní kó ní tọ̀hún kọ́ yìí. Kò jẹ àyà kan. Ó ní jẹ́kẹ́ ká ẹsẹ̀ kejì. Ìwé Timothy Okene orí kẹta ni. Ẹsẹ̀ kejì sọ pé ǹjẹ́ bíṣọ̀pù jẹ́ aláìlẹ́gàn ọkọ àyà kan olùṣọ́ra aláìrékọjá oníwà jíjẹ olùfẹ́ àlejò ṣíṣe ẹni tí ó lè ṣe olùkọ́ torí náà kò sí ohun tó burú tí ẹ bá fẹ́ jí òye bíṣọ̀pù ọjọ́ kọ̀ọ̀kan àyà kan because tí o ò bá lè tonú ilé ẹ gbàgbọ́ ni pé gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bá wa kìrìsìtẹ́nì ni pé tí ẹnikẹ́ni tí ò bá lè tolé ilé ẹ ṣó lè tonú ìjọ ni. Ẹni tí ò bá lè tó lé rẹ̀ kò lè tó ní òjọ. Ẹ̀kọ́ ó sì yẹ kí o tó lé ẹ̀ kó tó sọ pé wọ́n máa lọ tó ní ṣọ́ọ̀ṣì. Ẹni tí ò bá wà lè tó lé ẹ̀ ṣé wàá yẹ kó máa lọ tó ní òjọ ni. Torí náà ó yẹ bẹ́ẹ̀. So ẹ pé tó. Ṣé wàá rí ẹja tó padà síbi tẹ wá ti ń bá wa sọ̀rọ̀ látàtàárọ̀. Ṣé rí àwa ọkùnrin mo ti ń tẹnu mọ́ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ wa lápàdé àbùkù ní kẹyìn. Ọ̀pọ̀lọpọ̀ wa lójú ọ̀padà tì because àwọn ọmọ táwa ròyìn pé wọn ò lè mókè wọn ò lè lọ yẹn. Àwọn ọ̀nà ó sì là fún wọn. Ṣé ní bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tí ọkùnrin bá ṣàṣìṣe ọmọ affect ọmọ díẹ̀ ni o. Aláìgbọ́ obìnrin ni kó ṣọ́ra pẹ̀lú ọmọ. Bẹ́ẹ̀ni ohun tí mo sọ.
1: Obìnrin ni kó ṣọ́ra pẹ̀lú ọmọ.
3: Bẹ́ẹ̀ni ohun tí mo sọ yìí bọ̀dá mi tó wà lamẹ́ríkà tó máa ń pè bọ̀dá yìí dìyẹn ó lè máa gbọ́ ó mọ ìpìlẹ̀ mi dáadáa ó mọ̀ mí. Ṣó ti yé màmá ló dúró dáadáa ṣùgbọ́n bàbá ṣùgbọ́n níkẹyìn ńkọ́ àkókò tó yẹ kí bàbá ṣe ó ti di àbùkù sí bàbá lọ́rùn. Torí náà ibi tí wọn rò pé wọ́n lè bá wa wọ́n bá wa ń bẹ̀. Torí náà gbogbo ẹ̀yin òbí tọ́jọ́kùnrin ibi tẹ́ ò pé àwọn ọmọ yín ò ní dé àwọn ọmọ yín ò dé bẹ́ẹ̀ o.
1: Ìtìjú
3: ni ó sì padà jẹ́ fún yín.
1: Tẹ̀bá
3: kọ̀ tẹ̀bá ṣe ohun tó bá kẹ̀kẹ́ ṣe. Nínà ìjọ nítorí ọlọ́run gbogbo àwa ọkùnrin tá à ń gbé tòyí lálẹ́. Ká pera wa sínú ìrònú pé wàdà ẹni abá ti fẹ́ yẹ lọmọ ohun yẹn o tẹ́bá ti lọ sí ọmọ méjì ìyàwó mẹ́ta. Ẹ kẹrin wọn fẹ̀jù kan o. Wọn àdírí sí tètè lọ àǹtí òrèǹté. Ọmọ ayò kì í tètè dára fún ọmọ ayò.
1: Bẹ́ẹ̀ni.
3: o ma tete mo mo da da o da mi loju omo ayo e pada si bibele gan no genesis e ri pe omo ayo ko tete make e ninu bibele na e ko eto e je kan yan da se dada
1: e se gan ni sir
3: dada de o bi pe la tero
1: e se gan ni e se sir

0: ekale o.
1: Ele ekale ma.
0: Ekale ma o.
1: Yes, ma ekwe ti ma.
0: Eto ni o Olorun lo leto. Yes, yes ma.
1: Se ni to ni gbubi o.
0: Ami o.
1: Lọ la le mu wa la le. Okunrin to ba gbon yo mu ti embe. So oyun kan te so na, obirin to ba gbon na, o na ke kokan lara de yen na. Nítorí ṣe nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ sẹ́mi tí mo ń sọ̀rọ̀ yìí léwu mi ló ń ba yín sọ̀rọ̀ látòkè sí mi.
0: Ẹ ṣe mà.
1: Ok ìwé mi sin èmi làkọ́bí dáàdì mi. Èmi nìkan ni mọ́ èmi bí fún wọn gbọ̀ wọn ò ṣojú tó tẹ́ fún wọn ṣe. Ṣùgbọ́n wọ́n máa sọ nínú báíbà bínú Kúránì pé kò sídàjọ ọmọ lọ́wọ́ òbí ṣé òbí tí ò ṣe fọmọ ṣé rẹ́dí àti jẹun ọmọ.
0: Ẹ láì.
1: Ok ok ń sìn lẹ́yìn mọ́ èmi wọ́n fẹ́

0: mokan wa se ma se ma wa ko bia ti bi ya ni
1: ah hmm ara o
0: so ki ite ba ti ba mo ko fe fe ya o ta ko meta lo fe fe se ko mo meta ta won wa leju kan na
1: hmm
0: agbaye ti mo ko meta ta lo fe ko se pe pe okun ni ba kan le okun ni ba kan le okun ni ba kan le
1: hmm
0: e don to de olohun iru baba yen gan la na o lo fil sile fa awon mo yin
1: hmm
0: so awo kan lori phone n da le re na ti oko afese na mi woman yin o ti ni baba yen ti ni yawo le o de tun lo nyale
1: imagine won ni yawo le won de lo nyale
0: be mo so fun yin iyawo yen o pada pa oko yen pada fun ni poise je
1: lo ba tan
0: mo wa so fun oko afese na mi pe mo lo lo mu wo lohun lo seun te ba ti roju ton ton wa iroduka ni ti mo yeru won mi o wa so fun mi pe ah
1: o poison oko e
0: o padanu
1: hmm
0: tere sin kankan to te yen ye
1: hmm iyan tun le o
0: gbogbo recall yen le ship
1: hmm
0: iyan be elegide tun ni pe many people awon obi to wa tanti ibi diwe to fi feedi
1: hmm o te ti poju iyan aka te ni yen ni o ko
0: iyan emi awon okunrin mi lo so so se pe diwe to fi si ogun mi fun ko tun se kekere
1: hmm
0: mo leni kan bi ti mo wa yi even obirin to ti gbe wale yato fun yawo to wa ni ilu e nibi to n fe wa lẹrin pọrọ fun yin le ka to ba de ti to ba ti wọ bayi to ba ti le ṣiṣẹ to ba ti le wọnu leyin bayi kan ṣiṣẹ to fẹ ṣe bayi yoo mu wọn mọlẹ dapi to ba jẹ tara wọn tọ ni wọn o tori bi wọn ran ni to wa mọ ẹ sọ iru iyawo to fẹ sile sinu ri odu to n gbomije loju rẹ to ba dojú alẹ to wa fi ya jẹ ọ bàbá wa ran bàbá ma kaba gba san bàbá yóò wa bímọ ni ṣé wàá níyàwó ni kí ni nǹkan táwọn ti ṣe fóbìnrin tó ti fún tí wọn ti ṣe fún ṣíwájú.
1: Ṣíwájú.
0: Ó yẹ kí wọ́n máa ro àtúbọ̀tán lọ́jọ́ alẹ́.
1: Àtúbọ̀tán lọ́jọ́ alẹ́.
0: Tó bá ní yóò pẹ́ tó bá yá ńkọ́. Tó bá ní yóò yá tó bá
1: pẹ́ ńkọ́.
0: Ó yẹ kí wọ́n máa ro méjèèjì ni. Tó wọ́n wá ní yẹn ọmọ ìyá kan ló ń kọ́ ọmọ sí bàbá rẹ̀ ṣojú ọmọ pọ̀ ni. Ojú ẹ̀ òfò kìíní sì mọ̀ láti primary school mo ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ ọlọ́mọdọ̀ tó fi jáde secondary school.
1: Ẹ wá wò pẹ̀lú experience yẹn.
0: So pẹ̀lú tí
1: inú
0: institution nínú mo sì mo forílà mo forílà mo ṣe freedom àsìkò gbẹ. Freedom machine kan ni bàbá mi rà fún láti jẹ́ mo ti máa ṣe ọ̀ma máa fi 4 years next month. Mi ò tí ì bímọ. Ok mo ní àwọn challenges kan tí mo ń fèsì bàbá mi ṣe tó fẹ́ yàwó mi láàfin aláàfin ọ̀yọ́ ni èmi máa dákọ wọn mẹ́ńdù pàmò wọn ìwọ aláàfin ọ̀yọ́ lọ́wọ́ àbáyé ẹgbẹ́ ọ̀tọ̀ ọlọ́run rú ọmọ tí wọ́n bí ń sìn yẹn ẹjọ́ ṣé tó bá kú sọ́wọ́ wọn fẹ́ ọwọ́ ẹ̀ ti tó wájú eléré ṣé ohun táwà táwájú lè ṣe sọmọ yẹn lè ṣe.
1: Ẹ̀yin náà lẹ́gbàrúkù tí wọ́n tẹ́ jọ.
0: Ó kéde bíi pé wọ́n ra lẹ́ǹsì wọ́n gbolẹ̀ tẹ́ fún fi fún àwọn ọmọ wọn ti ta nítorí ìyàwó tán ṣẹ̀ṣẹ̀ fẹ́. Ẹ̀gbọ́n ṣé rú ọ̀rọ̀ yẹn ọmọ táwọn rú ilé yẹn bí ṣáà ní gbà á ní kẹsẹ̀ nǹkan tó ṣe yẹn ṣe kò ní di àkọ́tún nǹkan tí ìyí tó ṣe yẹn ṣọ́ ni wọn ní kẹsẹ̀ rẹ̀.
1: Ọjọ́ iwájú yẹn ó rí bákan o.
0: So mo rọ àwọn ọkùnrin kan jọ nítorí ọlọ́run láì mọyemọye bẹ́ẹ̀ bíi pé ẹnìkan tọkọ mi ń fẹ́ ó ti pè mí rí pé jọ kan ní kí ọkọ mi ti fún mi ní wedding ring mo fi ń pè mí mo fi ń sọ pé ìyàwó yẹn ni mo jẹ́ àlẹ́ ni o.
1: Àlẹ́ ń pè yín ó kàn fáwọn bóyá ẹ ti gba wedding ring lẹ́fíntọ́ ìpọkọ yìí.
0: Mo dẹ̀ tún mọ ẹni yẹn dáadáa.
1: Wàhálà wa dé wa ẹ.
0: Kí wá wo àwọn ọkùnrin nǹkan tí wọ́n máa ń fọwọ́ ara wọn fà Ọlọ́run kò ṣàánú wọn ni.
1: Àmì àmì.
0: So ẹ jẹ́ kí n fẹ́ lù mí láàyè.
1: Ẹ ṣe gan ni.
0: Tọ́sán lágbára Ọlọ́run.
1: Àmì ẹ ṣe God bless you. Ẹ ṣe mà.
2: Àwọn Fẹ́mi Adé ìlànà mi ta fún gidi. Ọkọ̀ táyé lólu mi, òdo ṣeun.

0: ṣe rí ètò talẹ̀ yìí oríṣiríṣi láìpẹ́ ohun tí mò ń gbọ́ pé mi gbọ́ rẹ̀. Bọ̀.
1: Débà owó lánàá.
0: We still need to move on.
1: Ọlọ́run
0: Ọlọ́run fẹ́ràn wa gan ni seriously. Seriously Ọlọ́run fẹ́ràn wa gan ni. Àwa la máa ń fayọ̀ fọ. Hello. Hello ẹ kaalẹ̀ o.

0: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ìpè Abuja lọ́mọ ìjà mọ́ mi lọ́wọ́ lẹ́ẹ̀kan.
0: Fọwọ́ bínú.
1: Ẹgbẹ́ nǹkan jura wọn lọ.
0: Ẹ wo lágbára.
1: Arábìnrin ṣe
0: alágbára ti gbà. Lágbára jọ gbára lọ, àmì sà.
1: Àdúrà rẹ ti gbà.
0: Àmì sà.
1: Kọ́ máa tẹ̀lé prógáàmù tó lóore ń tẹ́ dáadáa. Àkọ́kọ́ náà nàmbà wán, bí àwọn bàbá kan ti kọ́kọ́ sọ àdúrà fún pé kọ́ máa wulẹ̀ tiẹ̀ wo tàwọn bàbá. Mọ́tò ti wà wáyé mọ́ ó ti wà wáyé ná so àti táyé ń ṣe dáadáa ló kù bí a ti sọ̀rọ̀ ní ṣe pé wọ́n ní àwọn máa wọ 41 yẹn so àdúrà wọn ti gbà báyẹn.
0: Àmì
1: ọlọ́run ó sì ṣe á wà fún ẹ̀yin obìnrin náà ní kinní kan ó lè jẹ́ pé nǹkan yẹn náà ń bẹ pẹ̀lú àwọn náà ó sì máa ṣe déédé ó sì máa ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ìdùnnú àtayọ̀ sì ló máa fi já sí fún wọn. So kí ẹyin obìnrin lẹni o
0: lórí
1: ẹni pé wọn nìkan nǹkan tí èèyàn bá ní ní àlàá fún ni nǹkan àbá ní àìfúnyàn àti ní sọ nǹkan dọlá tẹ rí tó bá jáde pé àlejò tẹyin máa lóṣooṣù yẹn àlejò oṣooṣù fẹ ń gbọ mi yé.
0: Mo ń gbọ́ yín mo wà pẹ̀lú yín o dáadáa clearly.
1: Tọ́jà ti rí pé kálejò bá ti ń bọ̀ ará ilé kejì àbí èèyàn náà mọ̀ pé òun fìlì kálejò ń bọ̀ àdánù rún àdánù kíkan àbí nǹkan kàṣá àbẹ́
0: yìí rú. Oríṣiríṣi ni.
1: So ó máa ń fà dìna sí èyí tètè fi ní ọmọ bíbí. So kíní kan bẹ táwa lókè ní ìbàdí táwa ń pè ní akọgùn ní Ọ̀yọ́ tí èsì mẹ́rin àwọn ẹlòmíín pè ní arọ́gùn. Kò sí bẹ́ẹ̀ ti lè délé lẹ́kúlẹ́já kò lè ju ₦200 lọ ní ìsìn kọ́dà ní èkó gan tí gbogbo wa tá a bá fẹ́ rà lẹ́kọ̀ọ́ gan nígbà táwa náà fi wà ní sáìdì ibi tí bẹ́ẹ̀ yẹn wà kò í ju ₦200 lọ nígbà lẹ́kúlẹ́já. Nítorí igi egbògi ọyìn egbògi ẹkọrọ ìtàkùn ní akọgùn làwa ń pè ní ìbẹ̀tì àwọn ẹlòmíín pè ní arọ́gùn. Ní abájá bá ti rí kinní yẹn tó tí ẹnìkan bá ti ṣe èèyàn bíi ₦200 lè lò ó.
0: Èèyàn bíi 200 lè lò.
1: O lè lò. Nítorí táìmù tí inú oorun bá fẹ́ dé torí inú oorun yẹn kò yí sì fóbìnrin kò sí gbogbo oògùn yóò máa jágun ni. Tẹ́ bá ti lọ ra kinní yẹn tẹ́ bá ti gún díẹ̀ ẹ wà ara kinní àdìyàn kò yí tán fi èkó
0: ọ̀sìn yẹn. Bẹ́ẹ̀ni.
1: Tẹ́ bá ti lọ tọ̀hún yẹn ó kóró ẹ kàn dá máa ni ibi tí ìka ti lè wọ̀ tó jẹ́ pé ìkalẹ̀ máa fi bọ kinní yẹn. Tẹ́ bá ti tí wọ́n bá ti ń lò tí wọ́n bá ti tìka bọ kinní àdí dúdú yẹn.
0: Bẹ́ẹ̀ni
1: lu kinní tó wà nù rẹ yẹn.
0: Bẹ́ẹ̀ni
1: wọ́n á lò ìgbà tálejò yẹn máa fi wá gan anybody èyàn gan òní mọ̀ yóò kàn máa ma táìmù ẹ̀ pé ni tó bá báyìí lára mu oṣù mẹ́sàn-án gan tó bá súnmọ́ ọkùnrin yóò bímọ. Bẹ́ẹ̀ni obìnrin ni ọkùnrin bá fẹ́ ibi lò lójú òun tí inú bá ń run ọkùnrin náà lè lò ṣùgbọ́n ó máa jẹ ṣúgà kó wọn tó lò ṣùgbọ́n tó obìnrin gangan ní iṣẹ́ obìnrin nìyẹn.
0: Ọkùnrin ajẹ ṣúgà ọkùnrin ajẹ
1: kó tó lò
0: bẹ́ẹ̀
1: ni inú bá ń run ọkùnrin. Kò ṣe tá a máa fi sí bí lò ìka ọwọ́ nìkan lẹ gbọ́dọ̀ fi bọ kinní yẹn lẹ́ẹ̀kan la báyìí lásán kì í sọ̀rọ̀ pé kí ọmọ lo spoon. Tó bá báyìí lára mu tí a bá pé orí ìdádúró kọ́kọ́ lo kinní yẹn ná ọ̀pọ̀lọpọ̀ many people èèyàn tó jẹ́ pé a ti fi ṣe lóore. Àdúrà ọ̀rọ̀ gbà ó kọ́ mọ́ bínú sáwọn òbí wọn rárá.
0: Àwọn náà ń gbọ́
1: àwọn àyígan àjọkùnrin àti páàsì gbogbo orú nǹkan bá yẹn kọjá ọmọ ilé ọmọ ẹwú bá ṣe wà àyígan táyẹn kálukú bá ń sọ tiẹ ìlọrin ṣe wà yìí ṣe ọba àwọn àìsàn bá ń sọ pé ìlọrin ìlọrin àwọn agangan nìdí àpẹ àti orí nǹkan tó pọ jù.
0: dáadáa mi ò ráfẹ́ sọ.
1: Bó ṣe rí nìyẹn tó àgbà ó gbà.
0: Àmì o ẹ ṣe dáadé nǹkan yóò ní bàjẹ́ ẹ ṣe gan God bless you ẹ ṣe. Sábà ní pé ká wọ àgọ́ I have just 4 minutes to go. At all. Olorun mo ja wa nu okunkun aye. Beyan ni problem no marriage e na ko yo wa solution okunkun na ni. Èèyàn ń pè wọlé. Hello.
2: Hello, èmi náà mo tún ti padà àdé mọ́ra náà ni.
0: Ok, ẹ̀yin náà ni. Yes, sir.
2: Pro advice ni dada ni mi dùn gan kò ní bàjẹ́.
0: Àmì àmì sá.
2: Àwọn ọkọ̀ tèmi náà kọ fẹ́ sọ ni pé bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin.
0: Bẹ́ẹ̀ni.
2: Obìnrin náà tó bá tọ́jú ọmọ
0: agbara olohun oye te fin to le yin agbara olohun kun ni baje oye te ti won fin to ni ta na agbara olohun kun ni daru olohun o ma ba mi pa ile mo yo pa ona yin mo agbara olohun ojo de ni ti wa rara bo tin wo lo era kun awa ta mo pe oke awon obi wa awon ti se wa won we ode oda abi ke awon obisa obi lokunrin lobirin baba iya ton ti se wa e dey pray forgive won ejo on their behalf I am saying please for God's sake forgive them please ejo ni tori olohun dada yin ni baje en kon ni se mi loruko Jesu Christe Ami loruko Jesu. Tolore nti. Eje kemi na wa ma fi le isiro. Lale oni. To ba ti di jome jo ma lanfani lati pade. Pelu good topic. Ami ta tun ma gbe yewo. Eyin te ba fe darapo mo mi lori Tolore nti Fans Forum. E lo te 090-8160-3019. 070-8160-3019. A number te ma lo te ni e be te fi ma ba to loro tun pa mi te fi ma ba pade e ba ni issue no marriage you just contact me tell me what is going on within your marriage and definitely I will stand on my faith to answer you inu le wa ni daru nkan ni se mi loruko Jesu sugbon e je ara ma se nta o ma wo tun wo si o ani ko sowo o ba di ti o ni gbe wa o amara anu gba abo olorun adaju lori wo loruko Jesu Kristo ni wa amen amen amen loruko Jesu udaro e se popo I love you daru